0: aládùúrà àti gba yẹn ìgbàgbọ́ mi ju dúró sinsin mi ò lè má sọ̀rọ̀ má jẹ́ ìmúlò ṣoṣù mo dẹ̀ nígbàgbọ́ ìgbàgbọ́ mi dúró sinsin gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ sí bí ọba ẹ̀rí mi rè o torí ẹ kí jíṣẹ́ rí ẹ tipẹ́tipẹ́ ẹ̀rí ọkàn wa ń jẹ́ pé ṣọ ẹ rí kó tún lè gbà mí lọ́dọ̀ ọlọ́run ṣe ló gba ẹsẹ bàbá sí bí ọba ẹni fọmọ iṣẹ ìránṣẹ ẹni fọyà iṣẹ ìránṣẹ iṣẹ tí olúwa ti parí lè má máa ṣe o.
1: Ẹni wọ́n sì bí sà ó yá gbá ẹ̀ tọ́ ẹ. In the name of Jesus. Ṣé ẹ ti gbọ́ báyìí òróró là ń sọ nípa ẹ̀ gbọ́ mi gbogbo branches wa pátá ló ti máa pín òróró lágbára ọlọ́run ọ̀la yẹn máa ní agbára sà ìwọ náà gbọ́dọ̀ gba òróró tiẹ̀. Tó o bá lọ sí branch tó súnmọ́ ẹ kí wọn náà gba òróró ó kù sọ́wọ́ ẹ ọkùnrin ò lóróró but ìyàwó ẹ lóróró ó wá lo òróró ìyàwó ẹ sẹ́yìn náà gbọ́ wọ́ndà. Mo sọ tẹ́lẹ̀ ayé ẹ dìde já tó gbọ́ òróró mi.
2: Latif Rashid láti ìṣe ọṣẹ bí ọba ní gàndùn ọlọ́run ṣe bí ọba ṣe bẹ̀bẹ̀ nínú ayé mi nínú ayé ọkọ mi àti àwọn èèyàn mi tó wà lára ǹdì mi ẹrí mi lọ báyìí. Nínú ilé ni mo wà ní last week tako ń bí báyìí ìdílé bí wọn àjọ àlọ́pọ̀sìtì ara wa ni ó ṣe wá mọ́nìyà ìyá gani ó mà tọ́jọ́ mẹ́ta ló bá ní ó tọ́jọ́ mẹ́ta ń pẹ́sẹ̀ lórí ọ̀run mo ní kílódé kí ló ṣe yín lẹ́sẹ̀ ó bá ní owó mọ́ pé ó ti náwó náà ó mà ẹ̀dẹ̀ jẹun tó ní chẹ́ńjì díẹ̀ lọ́wọ́ ó ní ó ti náwó gan mo ní èmi náà wo mi rí yín ok wọn ní ṣe ní belief ó náà ní belief ó ní omi kan tí bàbá ní ká ṣe tábúyọ orígun mẹ́rin yàrá tọ́níkadà sínú omi àti òróró tí bàbá pín fún alas kékeré yẹn so mo náà ṣe ìbínú pé ìkan ògùn tèmi ní ṣe lè gbà ọ̀nà ọ̀hún lè gbà mo ní mo wá fún wa ní à ṣé mo lọ sí ṣe bí bá mo náà mo ṣe bí ọba làwa òun ni wòlíì títí ọ̀hún ní baba láwo títí àwọn òní ẹnìkankan o ok mo wá pín òróró yẹn mo wá pín sí ìdajì mo wá gbé ìdajì fún mo wá gbé omi yẹn mo wá gbé fún mo wá ní tó bá ti dénú ló tó bá ti di lálẹ́ tó bá ti fẹ́ sùn omi yẹn kó wọ̀ mu mi kó wá bomi yẹn díẹ̀ sínú ẹ̀ kó fi wọ́ ẹsẹ̀ yẹn débi pé ẹsẹ̀ yẹn náà tún ti ń wọ́ tó ní àwọn táìkẹ́yìn going to 18 years ẹsẹ̀ yẹn tún ti ń wọ́rì kẹ́yìn díẹ̀ mo ní èwo ló gun báyìí torí ọlọ mo wá ní bó ṣe lo títí ẹ náà ni kó lo fún kẹhìndé ní orúkọ ọlọrun bàbá mi ṣe bí ọba nígbà tó máa di láàárọ báyìí òun ló wá jí mi ní orí bẹẹ ni pé òun dúpẹ lọwọ mi pé pé òróró yẹn pẹlú omi ẹ ó ṣiṣẹ gan o pé ó ṣiṣẹ o mo kẹ ẹ bá mi ká hallelujah ń bẹ yẹn èké ẹrí mi tún wá lọ báyìí lórí ọkọ mi mo sọ last week mo náà fà lọkọ mi yẹpẹ ló dẹ ń ta yẹpẹ mi náà ń ta débi pé ibi tọkọ mi ti ń tajà ó jí lọ síbẹ̀ ọpẹ náà ọfẹ́ já báàjì bí ó mú rò pé àwọn báàjì ẹ ti páàkì nígbà tó máa fi débẹ̀ ṣá ọsẹ ti ń ṣiṣẹ owó àti ran àwọn ọmọ mi ọ ń ṣiṣẹ nígbà tó máa dé owó àparó pẹ́sẹ̀ ẹyin ohun mo nẹ́sẹ̀ ẹyin ibi sí bá o ó ní bóyá omi yẹn pé èmi ò ká kún nígbà tó máa tóbi kan bí ọjọ́ kẹta ẹsẹ̀ yẹn ti wá yán débi pé ọ lè gbé ẹsẹ̀ yẹn sílẹ̀ mo náà lọ bá fogbu èṣù bí ó dàbí pé ẹ̀tẹ̀ nǹkan mọ́lẹ̀ ni o ó dàbí pé òun náà nótìsì bẹ́ẹ̀ ni bá gbé òróró yìí náà àti omi tí bàbá ṣe fún ọtọ́ ní káfí má tù sítọ̀ fi dà sí mo wá gbé mo wá gbómi kaná mo wá fi fọ ẹsẹ̀ yẹn mo wá fi òróró yẹn pa nígbà tó máa fi jilẹ̀ mo bá gbogbo ẹsẹ̀ yẹn ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ sí ẹsẹ̀ wá dúdú ẹ̀kọ́ mi jẹ́ pé èèyàn pupa ni omi yẹn wá bẹ̀rẹ̀ sí jáde kí ni ó wá ń jáde débi pé kò lè lọ síbi iṣẹ́ ní ọjọ́ yẹn nígbà tó máa tó kàn bí ọjọ́ kejì ọ̀sẹ̀ jẹ́ kẹsà ẹsẹ̀ yẹn sí ọgbẹ pẹpẹ ìdí ẹ̀rín mi nìyẹn o.
1: Tá a bá rí ọfà tí ń bẹ lára rẹ ó yẹ jáde ẹsẹ̀ ń lo ara lé ẹ òróró yẹn náà ni àtomi ìyẹn nìkan kọ́ ẹsẹ̀ tún dùn wọ́n lé ń bẹ̀ ẹsẹ̀ ń dún ọkọ ẹ̀ òróró náà ló lò ó máa máa jọ ẹ lójú pé sí òróró náà ni kí ni bẹ ní òróró agbára ọlọ́run ni mo sọ fún ẹ pé tó o bá lo òróró tó bá ṣiṣẹ́ àmì àti ìyanu kì í sòróró yẹn agbára ọlọ́run tó wà ní òróró yẹn òun ló hìlì ẹ ìwé jacob fìdí ẹ múlẹ̀ nítorí náà mo rán àṣẹ sí ọ ó yá gbá ìyanu rẹ má fara ẹsẹrẹ lẹ́kọ̀tà lọ́la mò ń retí ẹ ní gàdo mò ń retí ẹ àdúrà ló ń gbà agbára ò kì í gbà gbogbo branches wa pátá ni wọn ti máa pín òróró yẹn ó ti wà ní gbogbo branches ọ̀rọ̀ rẹ gbọdọ̀ gbọ́ lórúkọ ó yá gbá ìyanu rẹ àwọn ọ̀tá ń ṣe ìpadà bí amọ́ láago méje láàárọ̀ òní bẹ́ẹ̀ ni wọ́n ti mọ tán pè ládùúà àwọn mọ̀mọ́ yẹn ti mọ tán pè ládùúà ẹ dẹ̀ jèrè àwọn ọmọ yín lórúkọ jẹ́ wọn lẹ́ máa jèrè àwọn ọmọ yín ẹ jèrè àwọn ọmọ yín gbogbo ẹ̀yin mọ́ tẹ wà lábújá o wa ni gbugbe o wa ni wuse o wa ni pape duze suba buari o wa ni kubua area 1 area 2 area 3 o wa n kuje abi e te wa ni maraba yanyan e te wa ni banisa ti busuri bega suleja nasarawa gbogbi to ba wa ni gbugba gbugbe ye mo fe ri e ni karimu ati babalada adura lo ngba agbara oki gba gbo bi awon oko to ma ko awon omo olorun wa si area 10 bo so ma ni ni bus 1 lati buhari agba duze wa si parade ground bus 2 lati suleja agba mandala suba ma bo si ori papa isoji ni parade ground bus 3 o ma gba masaka maraba nyanya amako bo si parade ground bus 4 lati bewalada buri agbasuka lugbe ma bo si parade ground ni papa isoji bus 5 iyen lati pape lo ti ma ko awon mo lorun won de ma bo direct si parade ground loruko jesu wara adugba gbogbo awon omo olorun ti a ba fe ba bus rin ago meta ni gbogbo awon buses ma wa ni ibi tan ti ma gbera ago meta bo na ma gbera nbe e je ka ite pade nbe loruko jesu wara adugba
3: amen
1: mo gbadua boluwa ti nbe ti emi re wa ni waju oluwa en ti emi duro to ba ti jere woli ri ni akoko yi o ma jere woli
3: amen
1: in the name of Jesus
3: amen
1: to ba ti gbo eri eleyi mo be so kankan fun e mo gba pe ago mejo a ma pade ka se o le wonu e loruko Jesus o ma ra anu gba o ma ra anu gba gbo lojo bi oni oni wedding anniversary mo bless ojo re mo bless igbeyawo re loruko Jesus ibukolo ko wonu aye ko wo igbeyawo re ka aye re ko dun
3: amen
1: wa ye o le bori e
3: o
1: ma leke sa o se opodun laye in the name of Jesus wa de se bi oba Jesus oluwa wa ja wo o celebrant wa nbi lady evangelist Esther Abiodun ogbomi Elizabeth Mati at Saibi Femi Sobola happy birthday to you ati omolola olorun toba happy birthday to you mo gbadura loruko Jesus ojo ore adale wa de se bi oba
3: to
1: bless apere agbo e mo ri bonu gbe je Jesus o ya gbagbara kaye ko dide
3: amen
1: o meri wa
3: amen
1: Jesus oluwa wa
3: amen
1: koju se nikan fi da

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùn inú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn

0: ilé yin lọ́nà ti gbàlódé tẹ́ sì máa sanwó padà díẹ̀ díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè. Ilé-iṣẹ́ Dotac Paint ẹ wá ra form láti bá wa dòwò pọ̀.
1: 40% fẹ́rẹ́ lówó tẹ́ kọ̀ọ̀kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yin wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́ fi san owó ilé tí Dotac Paint bá bá yín kùn padà
0: láì ní èlé kankan lórí. Charges wa fún ṣe díẹ̀ díẹ̀ kọ yàtọ̀ fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà.
1: Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀.
0: 0703368-4345 0703368-4345 A ó máa retí yìí o.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi, 32 FM ti wà òkè.
3: Aṣeun ẹ kaabo pada 32 FM 94.9 ìròyìn bàbá fẹ̀ndọ̀ náà lẹ́sìn gbọ́ òun tẹ̀síwájú láàárọ̀ tòní. Gẹ́gẹ́ bá ti mú àwọn kókó ti aṣàfàyọ wọn nínú ìròyìn ọ̀hún, àsìkò tó ti àmọ̀ gbé aláriwisi wa wọlé fún tó òwúrọ̀ òní. Amòfin Yomi Ogun Lọlá mi ò mọ̀ bóyá wọ́n ti wà ní ojú òpó yo. Ẹ káàárọ̀ wa amòfin.
4: Ẹ káàárọ̀.
3: Ẹ kú ojúmọ́ sà.
4: A sì kú gbogbo ayọ̀ àti ìdùnnú èyí tó kárí gbogbo Nàìjíríà pàápàá jùlọ Ọ̀yọ́ State. Olúwa ṣeun o.
3: Adúpẹ́.
4: Ó káwọn aráalé.
3: A kú oríire toríire ń làwọn èèyàn ń kí láti àná. Ibẹ̀ náà láti gbéra sọ̀rọ̀ torí kò fẹ́ sí ìwé ìròyìn tí ó jáde láàárọ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó gbé ìròyìn ọ̀hún lórí ìtúsílẹ̀ àti ìdóòlà àwọn tí wọ́n bẹ ní àkàtà àwọn ajínigbé látijọ́ yìí wá. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ wípé ọjọ́ 64 56 days iná ni wọ́n lò lọ́dọ̀ àwọn aráabí pẹ̀lú gbogbo ìgbésẹ̀ akitiyan àwọn tí wọ́n jẹ́ agbófinró àgbáríjọpọ̀ wọn tí wọ́n jìjọ ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú pé wọ́n rí wọn dóòlà. Ọ̀pọ̀ ló ti wá ń sọ gẹ́gẹ́ bí amòfin náà ti sọ ṣáájú pé adúpẹ́ o lórí bí wọ́n ti rí wọn gbà padà yìí. Bó tẹ̀ jẹ́ pé ìyìn tó kọjú sẹ́nìkan ẹ̀yìn náà ló kọ sẹ́lòmíì. Àwọn tí àwọn faragbá gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí àwọn tó jẹ́ wípé wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ, wọ́n pé lóòótọ́ inú àwọn dùn o, àwọn ìlépé inú wọn ò dùn bí àwọn tí wọ́n ń bẹ lákàtà àwọn bí wọ́n ti padà wálé. Àmọ́ wọ́n ní ẹni tí wọn táwọn ò rí táwọn ò sì ní rí mọ́ náà ńkọ́ tó dojú àlá. Ẹja wá ti apá àbí gbéra sọ̀rọ̀ torí sẹ́nétọ̀ Ali Ndume lẹ́yìn tí àwọn náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé àwọn dúpẹ́ o lórí ti Ọ̀yọ́ pé àmọ́ ó kù ní Bọ́sìnro ẹ mọ́ ọbọ̀ nípínlẹ̀ Borno náà o, àwọn èèyàn sì ń bẹ lákàtà àwọn ajínigbé. Bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ òṣèlú alátakò bíi APM àwọn náà sọ fún ìjọba àpapọ̀ pé rí i dájú pé àwọn tí wọ́n sì ń bẹ lákàtà àwọn ajínigbé káàkiri lórílẹ̀‐èdè yìí náà torí bá àti ń sọ̀rọ̀ yìí àwọn kan sì ń bẹ láwọn onugbó kankan pé kí ìjọba náà gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún láti rí wọn gbà padà wálé. Ká sọ̀rọ̀ lórí kírúfẹ́ nǹkan báyìí bí òtún ṣe ní ṣẹlẹ̀ mọ́ bá àtún ṣe ní dárú irúfẹ́ aṣọ báyìí fi ṣòro mọ́ lórílẹ̀‐èdè yìí láwọn ìpínlẹ̀ gbogbo. Ká tún sọ̀rọ̀ lórí ìdájọ́ òdodo fún àwọn tó jẹ́ pé wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ yìí torí bínú àwọn kan ti ń dùn bínú àwọn èèyàn bá ti dùn tó báwọn náà bá tún rántí bí ìgbà wọ́n tún lọ rèé sí ojú egbò wọn lẹ̀ ni. Àti pé àwọn ọmọ náà tí wọ́n rí gbà padà wálé yìí ìjọba ti pàṣẹ látọ̀dọ̀ ààrẹ Tinubu pé kán gbé wọn lọ síbi tí wọ́n ti ṣe ìwòsàn fún wọn. Àmọ́ pípadà wá sí ilé ẹ̀kọ́ ẹrù àti àwọn nǹkan míì ti ń bẹ lára àwọn ọmọ wọ̀nyí psychological effect tí ó ní gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti sọ tí ó ní lórí ìrònú wọn àti bí wọ́n ti máa ṣe bí wọ́n bá ṣe wá padà sí ilé ẹ̀kọ́ náà. Ẹja bẹ̀rẹ̀ láti apá abiná tó bá láwọn nǹkan míì tí ó tún yẹ ká tún fi ṣe amòfin.
4: Ẹ ṣeun púpọ̀ Atọ́kùn. Ìròyìn ayọ̀ òun ni eléyìí jẹ́ fún gbogbo wa.
3: Adúpẹ́.
4: Ẹ jẹ́ ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ Bola Mẹ́tì akitiyan wọn.
3: Barista
4: lórí ọ̀rọ̀
3: ojú òpó ń fẹ́ mọ́ lọ́dí ẹ̀ o.
4: Torí báyìí nǹkan.
3: Ẹ já wò báyìí.
4: Ok. So, ààrẹ ò fi ọ̀rọ̀ yìí ṣeré rárá. Ohun tó dẹ̀ ṣe, ohun tó gbé orí yìn ni. A tún wá dúpẹ́ lọ́wọ́ gómìnà Ṣèyí Mákindé nítorí pé a rí àwọn ẹlẹgbẹ́ wọn míì tí ò ṣe bí ọmọ akin bí gómìnà Ṣèyí Mákindé ti ṣe. Ológun wa iṣẹ́ ńlá ni wọ́n ṣe. A dúpẹ́ lọ́wọ́ wọn torí ohun tí wọ́n ti fi lé sí òun ni pé ẹ̀yin terrorist, ẹ̀yin bandit, ẹ̀yin kidnappers kò sí ààyè fún yín ní south west of Nigeria. So ẹ má tiẹ̀ ronú lọ síbẹ̀ rárá. Ẹ bá fẹ́ ṣiṣẹ́ ẹbí yín, àwọn tó gbà yín láyè lọ́ba. Ẹ béèrè lọ́wọ́ mi pé kí ló dé tí n sọ bẹ́ẹ̀. Òun ni pé àwọn èèyàn púpọ̀ ló ń pariwo wípé irú nǹkan tá a ṣe ní Ọ̀yọ́ State yìí kán replicate ní Borno, kán replicate láwọn other northern states. Ṣùgbọ́n ohun tó jẹ́ kí eléyìí ṣe é ṣe fún wa òun ni wípé kò sẹ́nì kankan nínú ìjọba Ọ̀yọ́ State tó lọ́wọ́ sí ọ̀rọ̀ terrorism, banditry and kidnapping. Gbogbo wa pátápátá la ṣe ara wa lóṣùṣù ọwọ̀ wípé àlẹ́ a máa gbá yín jáde ni. Ó yàtọ̀ sáwọn state tó ń sẹ́ndì àwọn terrorist, bandits, kidnappers lọ Mecca. Àwọn tó ń collaborate pẹ̀lú kidnappers àti bandits àti terrorists, àwọn tó ń fún wọn ní support lábẹ́lẹ̀, gbogbo yẹn òun ló yẹ kí àwọn kọ́kọ́ lọ mójútóná. Kán ṣe bí gómìnà Ṣèyí Mákindé ṣe ṣe. Tó bá ṣerú ẹ̀, ó dá mi lójú wípé ààrẹ Bola Ahmed Tinubu ó ti múra sílẹ̀, á dẹ̀ fún wọn ní the appropriate support láti lè achieve irú result eléyìí tá a achieve. Nkankan péré ni mo rí nínú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí tí ò dùn mọ́ mi nú. Ẹ ní kí n ṣe káwo.
3: Ẹ ṣáwo amòfin.
4: Òun ni wípé a lè bára wa jà lórí ọ̀rọ̀ politics. A lè hold tenaciously to our principles. A lè disagree pẹ̀lú ra wa lórí politics and what have you. Ṣùgbọ́n tó bá di ọ̀rọ̀ security and welfare of our people, ó yẹ kí ìjọba levels méjèèjì, federal àti state, kan jọ sowọ́ pọ̀ ni. Irú eléyìí tá a rí sìn kì í ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé ìjà tó ń bára wọn jà, àwọn ohun tí oní ti bí wọn ò fẹ́ gbọ́, àwọn oní ti ìkejì wọn ò fẹ́ gbà. Nítorí ordinarily ìbátan kó àwọn ọmọ wọn yẹn, one would have expected wípé governor's lodge wọ́n máa kó wọn lọ. Eléyìí tó ń sọ ń sìn àwọn ẹni medical wọ́n need the medical attention wọ́n need the bank wọ́n need àwọ̀ governor's lodge ló yẹ kan kó wọn lọ mo dẹ̀ tún rí nǹkan kan àwọn statements tó jáde láti federal state Labuja kò recognize Ṣèyí Mákindé èyí tó jáde látọ̀dọ̀ Ṣèyí Mákindé ó recognize federal government but ẹ rí i pé ìkùnsínú wà when it comes to service to our people mi rò pé ó yẹ kí ìjà wà láàrin ara wa we may disagree pọ̀pọ̀ nǹkan tá a disagree lé lórí pàápàá jùlọ lórí politics kò yẹ kó jẹ́ hindrance fún that collective responsibility of providing security and welfare for our people but by and large ọpẹ ńlá ni mo dúpẹ lọwọ ààrẹ Bola Ahmed Tinubu mo dúpẹ lọwọ gómìnà Ṣèyí Mákindé on behalf of the people of Oyo State particularly and Nigeria in general mo dẹ dúpẹ lọwọ àwọn ológun wa wọn ti fira wọn hàn pé akínkanjú ni wọn àwa náà dẹ mọ pé akínkanjú ni wọn wọn kàn án láwo politics kó wa ba orúkọ dáadáa wọn jẹ ni ṣùgbọn eléyìí wọn ti send the signal sáwọn terrorists àwọn bandits àtàwọn kidnappers wípé ológbò tó rìnrìn àjò tẹ́lẹ̀ ó ti dé padà iná ẹ̀ máa wòran lẹ́nu ọjọ́ mélòó kan ẹ̀ rí iṣẹ́ takuntakun táwọn military wa máa ṣe so it's good news for everybody olúwa ṣeun.
3: Ẹ ṣe amòfin ká wá sọ̀rọ̀ lórí ìdájọ́ òdodo fún àwọn tí wọ́n wípé wọ́n ti ń bẹ lákàtà àwọn agbófinró ní ìsìn àwọn tí wọ́n rí mú bẹ̀ torí àwọn tí àwọn mọ̀lẹ́bí wọn tí wọ́n bá ṣẹlẹ̀ iná lọ àwọn náà mọ̀ bèrè fún ìdájọ́ òdodo bó ni a ṣe wò pé yóò yà kíákíá tó tá a bá wò látẹ̀yìn wá ọ̀rọ̀ ètò ìdájọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ọmọ wọn náà àti padà sí ilé ẹ̀kọ́ wọn ṣé ẹ rò pé bóyá ó tún ní ọ̀nà kan ọ̀tọ̀ tó yẹ kí wọ́n gbé lórí ìgbésẹ̀ ìtọ́jú wọn láti lè fi wọ́n lọ́kàn balẹ̀ láti tún padà sílé ìwé.
4: Ṣé rí irú ibi tá a wà ń sìn ọ̀rọ̀ yẹn gómìnà Ṣèyí Mákindé àti federal government ọwọ́ wọn ló wà because security joint effort àwọn méjèèjì ni ṣé bí gbogbo wa la rí ohun tí ń bá ṣe lẹ́nugun àwa náà lè gbìyànjú ẹ̀ a lè gbìyànjú ẹ̀ gómìnà ó lóun ti ra drone kan tó lè máa mọ́nítọ̀ gbogbo Oyo State àwa ti ẹ̀ ń gbà ládùúrà kọ́lọ́hun fún ní the means láti tún bá wa ra bóyá ẹyọkan àbí méjì sí ta bá lè ṣerú eléyìí a máa mọ́nítọ̀ territory wa a dẹ̀ mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé in collaboration
3: ojú òpó tuntun fẹ́ ṣe bákan o amòfin
4: iṣẹ́ mo ń káàkiri so ìyẹn náà ni but yàtọ̀ síyẹn inú mi dùn pé ilé aṣòfin àgbà pàápàá jùlọ the house of reps àwọn náà ti wá jáde ńsìn mo rò pé àwọn náà ti rí ọ̀rọ̀ tí gbogbo ìlú ń sọ wípé ẹni tó bá ìka tó bá ṣẹ̀ òun lọ́ba máa ń gbé ṣe rí ọ̀rọ̀ pé à ń fún àwọn ọmọ kan ní àwọn repentant criminals kan ní kí lorúkọ tán ti ẹ̀ ń pè
3: safe corridor
4: ó yẹ ká dẹ́kun yẹn sìn because àsìkò tí wá tó ń sìn láti gbé ogun yẹn lọ́ba wọn jeje la joko ton wa ba wa awa no lati instill fear fear la won fe instill sinu wa o eh eh awa wa lati instill greater fear si inu won gbogbo awon to advocate pe death sentence ni fun ra won le won ri oro na so ohun to ye ka se nsin ni e iwo tun won pe ko wa gbebon ko doju ko awon ara ilu e o ye ko mo pe ton ba mu e o ba beat show ni ton ba ti le da ejo e bayi within a specified time abi le o ni koja court of appeal won lo yen mo pa ni ba beach ni abi ta wa ba designate lawyer state abi awon other state ibi ton ba designate because stamp of authority of ijoba o lati mole bayi ijoba lati je ke ro ba awon na bayi to ba ma mu wa nko bayi lo ma wa sele ibo ma to ba ri government to nse to illegalin so le make up mind there yen lo fun won laye lati le operate freely o. But if the government can do that now and take this decisive step, number one, let special courts be established for this purpose. I don't know. I'm begging for corrupt practices. Tori bubu jomo tenri corruption to wanu lu e on the foundation. Tibo mo koli le lori. So Tabani special court to mama handle corruption cases, terrorism, banditry, and kidnapping cases.
3: Be wanting to get the let those states.
4: Beautiful. Show me. Every way, come back pay our money. We can wa ba won darapo. As I say, Suleiminu, Harunu, ati eni come by. Firing squad man on face ero pa won idita fi ni joba niyan e je ka je ki joba sise
3: ese
4: ye ko sise
3: ese wa mofin ka mo tori aso so ton loro yi tu mo te si waju lori podium e ja tu lo si iroyin mi to tu fojulede ka lo si oro itodibo ti o waye lodun 2027 lori tiketi ko se tiketi wipe are tinubu won du lori wipe Kasim Setima anything se igbakeji won lowo ina ni won si lo gege be nti o DJ pelu won gege bi igbakeji ni be to the board on 2027 awon ti won ti wan soro saju wipe o sese ki are o mo lo Setima bi o ba ni di obirin je kumolu yo ni eredi na ti won ti fin so wipe o sese bi iroyin te ti se gbe laaro pe ticket muslimi ina ni won si pada lo nje tori oro esin na la won ti won so pe boya ki are o mo lo Setima ina ni won ti se nso lati asiko iwa ati pe si oro muslimi ticket ina njo to tori
4: ewo ko se to kan emi pelu muslimi pelu yoruba usa ati ibo gbogbo awon yen rubbish considerations ni ti Tinubu ati Setima ba se ijoba won de se dada tinu awon ara ilu dun pelu won ko se to kan yan kankan pelu muslim bo nonsense ni bo a kan fi yen hit up polity unnecessarily ni it is a non issue ko den se ru issue to ye ko gba that kind of a place in our political discourse. Now, emi ri move Are Bola Ahmed Tinubu as a very good move. Our opposition kon lo so okun omo dada okun sokoto won kon lo so dada tori the president and his vice have provided a very formidable team that they can only beat. I don't know what lojoko won bo ba won se ma le won kuro ni aso rock ko ni easy rara tori kani Tinubu lo gbo si awon eyan lenu to lo yo se ti ma ni chances e le wa very slim ṣugbọn ele to de ti se bo ti se I think it is a good move our opposition awon ni ko lo joko kan tu e ru won to
3: oda e lara awon iroyin kan to tu jade na wi pe lodun 2027 gomina ipinle oyo gomina Seyi Makinde won ni won ni faye awon egbe oselu alatako won ni faye gba nkankan to ba ni se pelu wi pe boya won fori le kobo loju ti yo wa pada yori si pe in ti awon araalu ti won te gege bi ibo ina kan lo pada foju lede electoral fraud won ni ko ni sin kan ti o nje be lodun 2027 irufe awon anfori le kobo loju wo in lo sese ki o fe waye lodun 2027 pelu gbogbo awon igbese ti ajo eleto idibo adec ti won tin gbe lati sa ri daju pe eto idibo wa lo lede yi o fidi mule dada ti ko ko si lo bo ti to ati bo ti ye ati pe ninu gbogbo awon ta nso yi na oro antabo ara ibo lo te fun wa ko wa gboye bayi se iyun na a le ri iko
4: e seun atokun se ri nigbati are Bola Ahmed to fe dije fun ipo president of Nigeria bere lati party e o soro kan o ni awon lo fun free and fair election oni ton ba na un won ma pada lo sile o ti se ye ki true democrat ko soro den ni are se soro lojo na lohun ṣugbọn gbogbo awon science ta wa nri nisin o wa dabi ibaje pe agbara wa de owo ohun ton o wa wo pe ye kin ko oro ti mo so tele je cherry oruko re o sun juwura ati fadakalo se bo un re laaro yesin lori oro awon omo atawon teachers oriere everybody n gboreyin won are fun ise takuntakun to se tori gbogbo ohun ta ba se nle aye yi ikanni lola ohun temi o ba gba nimoran fun are ohun ni pe iru oro to so lojo kini yen ohun to ye ko mu se oruko rere e ko ni kan lailai awon to po leyin e to je awon omo e awon family e wa je nu e sugbon pe iro omi nigba mi ni lo gbogbo ohun to ba gba ni grab it snatch it and run away with it nkan buruku ni e o ko gbodo dan e wo tori to ba dan e wo ohun mo ri iru ohun to tele awon to ti se lori mi nilu yi o de mo de mo daju wipe fun iru eyan ti o fi ara e han lati je o ni like iru nkan beyen let the elections be free and fair ohun se dandan for you to be there tawon aráàlú bá láwọn ọ̀fẹ́ go and rest in your house ọlọ́run ọba ti se èyí tó tó fún wíwo àti family ẹ ṣé bó ló fẹ́ràn wá lọ́wọ́ ni táwọn aráàlú bá láwọn ò fẹ́ràn owó ẹ you don't have to kill yourself over that so therefore let the elections be free and fair oruko re o so duwura ati fadaka what will a man gain when you lose the whole world just because of ephemeral things you have been president now going to 4 years now iyen gan to so if they say they don't want you so but if they want you nobody can stop it but don't doctor the process don't manipulate the process and don't forget awon to wo wa tin won po awon America won awon ti awon ti koju satellite won ti bi awon fe ri bi grabbing snatching and running away with it, but it's impossible.
3: o da mo fi e ja sojo ko le ka won kan si awon ara le 0705 5000 949 0809 7000 949 0906 2000 949 loju opo Facebook 32FM 949 feyin e ina le fi kan si wa loju opo Facebook tin ro wa awon kan be o fa wole femi won ni wipe akojumo oni laughter house won si ki ijoba ati gbogbo awon ti won je eso alaabo fun igbese eleyi ti won gbe ni ijoba abile ti orire won ni amo ki ijoba wa gbogbo ona lati ri daju wipe irufe nkan bayi o tu sele mo pe tori gbogbo awon wo ati awon nkan mi ti won na sori igbese yi o seese ki won tun lo fun idagbasoke orilede Nigeria ti tubo mu ose ati ise kuro lorilede yi. Hello. Hello.
5: Hello.
3: Ekaro.
5: Oruko temi ni Adesu lati Yua ni Dubai.
3: Ise o.
5: Ni odo wa ni Dubai. Eloje n gbo mi.
3: A n gbo yin o.
5: Ni odo wa ni Dubai o ti o le tumo. Olorun ti da wa ni as education ta ni. Igbo ni odo wa lohun. O ni tumo bo. E wa ri oro mu ni ni ti baba ti mu ti bele o je o tun ti lo du pupo. Olóòtú ń fa nítorí jẹ́ káwọn àwọn ti ẹ̀yà tó ń yẹn bí nígbà àwọn gọ́gọ́gọ́gọ́gọ́ lórí Nàìjíríà tó tọ́jú fa gbogbo kí ní kidnapping wọ̀nyí tó ń pa kẹ̀ yẹn. Tó wọ jẹ́ kí gbogbo Nàìjíríà ẹni tí a bá ti ní tó ń bọ̀wọ̀ fún ẹ̀sìn orílẹ̀-èdè yìí ní àwọn ẹgbẹ́ tó ń díje ní fádìbò fún àwọn tó ní àjẹ́ sí ìgbéraga wọn pọ̀ tó ní káṣí tó wọ̀n ẹjẹ́ káṣí ìbò ní wọn kú bẹ́ẹ̀ ẹ̀sìn kan ò dá ìbàjẹ́ fún yín.
3: Ẹ ṣeun.
6: Ẹlẹ́ kojúmọ́
3: o. Ẹ kárọ̀ o.
6: Ẹ pé ìtòrú ló pé látàlákíá.
3: Ẹ ṣeun.
6: Ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtọwọ́ àwọn ìjọba wa gómìnà Ṣèyí Mákindé Bàbá Tinubu àtàwọn security agencies wa fún akitiyan wọn bí wọ́n ṣe rescue àwọn ọmọ yìí. Èmi á máa fàṣìkò tún máa rọ̀ wọ́n ni kí wọ́n tún so wọ́pọ̀ báyẹn náà láti má jẹ́ kí irú irúfẹ́ báyìí kó tún ṣẹlẹ̀ mọ́ nǹkan tá a fẹ́ nìyẹn. Ẹ ṣó tún kankan lára wọn sì tán ṣe release àwọn ọmọ yìí. So ìgbésẹ̀ primary assignment wọn ni so kí wá ló dé tó wọ́n máa fàṣìkò ṣòfò àbí kí nǹkan ṣẹlẹ̀ kan tó máa gbé ìgbésẹ̀ tó máa rọ̀ wọn ni kán dí kí ìṣojú ṣe wọn lè gbàdúrà pé ọlọ́run máa lè dá wọn fún wọn leader to arise ẹ kú ìtàn.
3: A dúpẹ́ o. Hello. Ẹ̀rọ
7: wà sí Sọlá.
3: Ee ya mi ẹ̀ka àárọ̀ o.
7: Ẹ̀ka àárọ̀.
3: Ẹ ṣeun.
7: Ẹ kú ètò.
3: Ẹ ṣe mà.
7: Ìyá Elizabeth ni láti ọjọ́.
3: A
7: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sì dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba òkè àti ìjọba àṣálẹ̀. Wọ́n ṣe o tí wọ́n bá gba àwọn èèyàn wa jáde nínú àhámọ́ àti gbogbo àwọn elétò ààbò pátápátá. Gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ wọn o tí wọ́n jẹ́ kẹ́mi àwọn èèyàn wọn yìí ó gbé kó ṣègbè sínú owó tí wọ́n kó wọn lọ. Ó wá fi àkókò ìrọ̀wọ́ ìjọba Ọ̀yọ́ àti Tòkè náà wọ́n jọ kan bá wa tọ́jú àwọn èèyàn wọn yẹn. Ìtọ́jú ló ṣe pàtàkì báyìí torí ìtọ́jú wọn ti rí nínú igbó kì í ṣe kékeré. Wọ́n jọ kan bá wa fún wọn ní ètò ìlera tó péye báyìí ni o kan jọ àbọ̀lọ́run bẹ̀ wọ́n.
3: Ẹ ṣe o.
7: Apá ò ní fún wọn o.
3: Àwọn ẹ ṣe gan ni. Hello.
8: Hello, ẹ kú ìtò.
3: Ẹ kárọ̀ o. Ẹ ṣe.
8: Àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba wa. Tóbi wípé wọ́n ta níjọba náà fún ni pé láti fi jẹ́ àbùkù àwọn aráàlú. Pàápàá jùlọ ìjọba àpapọ̀. Because àwọn náà ní sójà lọ́wọ́, àwọn náà ní DSS, àwọn náà ní gbogbo apparatus láti lè lò tí nǹkan bá yóò fi ní ìṣẹ̀lẹ̀. A dúpẹ́ lọ́wọ́ wọn gan. Kí wọ́n máa wá sọ di ọ̀rọ̀ òṣèlú. Ẹ tí wọ́n lè bá wa bá pàápàá láti sẹ́jà ni o, kí wọ́n bá wa bá àwọn bí wí ti sọ̀rọ̀. Kí wọ́n bá wa bá wọn sọ̀rọ̀ àwọn Fáyọ̀ṣe. Kí wọ́n bá wa bá wọn sọ̀rọ̀. Àwọn wíṣẹ́ tó sọ pé àwọn ìjà wà láàrẹ ti déèdì kan tí wọ́n bá ti tẹ̀lé Tinubu. Fáyọ̀ṣe tó sọ pé Ṣèyí Mákindé ló kó àwọn ọmọ pamọ́. Kí wọ́n bá wa bá wọn àwọn báyẹn sọ̀rọ̀ torí wípé àwọn eléyìí wọ́n ń dá wà láàrẹ Tinubu ni o. A sì kí Ṣèyí Mákindé pé tó gbó oríire.
3: Wípé
8: kí Ṣèyí Mákindé tó bá lọ bẹ́ẹ̀. Gómìnà làwọn èèyàn máa ń mú wọn jìyàgbé pé federal government ìjọba ló ní security lọ́wọ́ ẹni gbàgbé Ṣídì Jonathan. Ṣíbọ̀gẹ̀ Jonathan ni wọ́n pariwo ṣùgbọ́n lè ṣe Mákindé ni wọ́n pariwo nítorí òṣèlú orí.
3: Hello, ẹ káàárọ̀ o.
9: Ẹ káàárọ̀
3: o. Ẹ kú ojúmọ́ o. Àtẹ̀yìn náà.
9: Àyùkú ẹ̀sẹ̀ mi ní bàjẹ́ ọpẹ́ yẹmí ló ń tẹ̀yìn. Ṣé ẹ̀yà àwọn kan ká ti ní
3: Hello. Hello.
10: Ekaro.
3: Rashidat Adeyin to Imofoje Peter gbogbo won na ni won soro loju Facebook pe awon dupe lori itusile awon omo ti won ri dola ni ati oluko won. Hello. Hello.
11: Hello.
3: Ekaro.
11: Ekaro.
3: Ese won.
11: Ekunse o.
3: Ese gan ni o.
11: Ati Nigeria jibola lati godiya. Ejo awon leda to se takun takun yi. Wọ́n lọ́gọ́rùn-ún ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wọn fẹ́ fún ọ ní sálárì. Ó ti kéré ju 3,000 naira. Ó lé pẹ́sẹ́pẹ́sẹ́ lójúmọ́ pẹ̀lú ìyàwó àtọmọ ìyẹn ti kéré ju ẹgbẹ̀rún mẹ́fà.
3: Ẹ ṣe
11: bá fi kún.
3: Adúpẹ́. A ní láǹfààní láti gbé ìpè kankan mọ́. Adúpẹ́ lọ́wọ́ amòfin Yomi Ogunlọlá fún bí wọ́n tún ṣe darapọ̀ mọ́ wa fún tòwúrọ̀ tòní lágbára Ọlọ́run ọba. A mọ̀ rí yín báwo. Orílẹ̀-èdè Nàìjíríà yóò dà kò ní dànù lógo Ọlọ́run ọba. Gbogbo ẹyin tí ẹ wà lójú òpó Facebook náà àárín ẹyin tí ẹ pè ẹyin tí àlàǹfààní láti gbé ìpè yín náà ẹ ṣe gan ni. Tí ẹ bá ti kúrò lórí afẹ́fẹ́ sọ̀wédowó iná lẹ́tùn mọ́ gbọ́ pẹ̀lú Krista àtàwọn pàdí rẹ̀ Olúṣọlá ọmọ mọ̀ọ́mọ̀ lóko mi ò agbẹnusọ yín nìyẹn tí ò ní retire láìláì.

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: ẹsẹ̀ wọn sẹ̀ láàrin kan Sterling àtàwọn àti ikọ̀ Dundee United.
1: Sterling
0: Abion.
1: Àti Dundee United.
0: Ifẹ̀sẹ̀ wọn sẹ̀ straight win fún ikọ̀ Dundee United.
1: Mo náà ro ẹ̀tàn.
2: Yes.
1: At the same time, over 1.5.
2: Straight win fún Dundee.
0: Straight win fún ikọ̀ Dundee United ní ìyá àti ìbẹ̀yẹn. Kakuro lórílẹ̀-èdè Scotland.
2: Ẹ jẹ́ ká mú Rate Rovers.
0: Ok.
2: Rate Rovers àti Elgin City.
0: Elgin City.
2: Yeah. Straight win fún Rate Rovers.
1: Mi ò sí Range Rover.
0: Mo rí wọn lé ni mo sá fún match yẹn.
2: Rate Rovers.
0: Rate àti Elgin, yeah.
1: Rate Rovers.
2: Straight win.
1: Mo náró Rovers.
0: Àwọn méjì jọ wà lọ́nà Division 3, Division 4.
1: Mo náró Rovers.
0: Rates àti Elgin. Straight win fún Rate Rovers. O ti tán Scotland báyìí àbí?
2: Bẹ́ẹ̀ni.
0: Ká forílẹ̀-èdè Scotland sílẹ̀. Ká yà díẹ̀ ní South Korea. Ìfẹsẹ̀wọnsẹ̀ kan àbí méjì wà nbẹ̀ tó ṣe kájélé. Àkọ́kọ́ orú ẹ̀dẹ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Gwangju.
2: South Korea.
0: Yes.
2: Ṣégun ìpínlẹ̀ ti gbá àwọn géèmù yẹn ṣá.
0: 11 ni máàchì
1: yẹn.
0: 11:30 ni mo ti máàchì yẹn jẹ́ kí àwọn àti ìtú yìí sún àwọn náà.
2: Èmi ti ẹ̀yìn bíbá ara.
1: South Korea.
0: Yes.
1: I'm gonna see
0: it. K-League 1. South Korea.
1: Ìbá àwọn náà máa ń black gan-an.
0: Àwọn ìjọ yín o.
1: South Korea.
2: Ìrọ̀ ọ̀rọ̀ wa nìyẹn.
0: Lọ́wọ́ ìjọ wà náà. Àwọn ìwọ̀n máa kọ́ ìlú
1: báyìí. Ṣé mi dúdú ni?
0: No. Ẹ pupa.
1: Yà kílẹ̀ gbórúkọ tí mo tẹ́ fẹ́ gbé.
0: Gwangju
1: àti
0: Pwang
1: Steelers. Ok. X2.
2: Èmi ò rí mi
0: yàrá.
1: X2 yẹn rọjú pin.
0: X2.
2: Bóyá Bet Company tèmi ò gbé ṣá.
0: Ìfẹsẹ̀ wọn ṣe ilé náà ẹ tún lè gbé kí ikọ̀ tó wà nílé yẹn kó má sọ méjì kò síbi tó ti fẹ́ rí.
1: Kọ́lá kò kankan.
2: Kò síbi tó ti fẹ́ rí. O lè lẹ̀ play ní X2.
0: Kò síbi tó ti fẹ́ rí go. Ó kàn yín pé ó lè lọ draw nípò. Kò síbi tó ti fẹ́ rí go. Kò lè dá goals kan.
2: Omi ìpè 0-0 ló máa play.
0: Àlẹ́ yóò lè dá
2: goals. Kákúmẹ̀ kan play correct score 0-0.
0: Àìwé yẹn lè score tiẹ̀. Owó yẹn mọ ibi tó ti lé wa ti. Bọ̀ ikọ̀ Gwangju tó wà lè. Kò lè dá nǹkan ṣe. Away over 0.5 x2 tàbí home under 1.5.
1: Màá lẹ́ka àwọn Vikings yìí o. Wọ́n mọ̀ nínú àtàwọn èèyàn tá lálẹ́ o.
0: Bọ̀ èyí ni ló tán.
1: Ẹ jọ gbà wo lágbá last World Cup rugby náà.
0: That was 2023. No, 2024. So 2024.
1: Ó sì jiná o.
0: Yeah.
2: Ó sì tún kọ́ ọdún méjì. Ṣé bọ́ ọdún mẹ́rin mẹ́rin náà ni?
0: Mẹ́rin mẹ́rin náà ni. This is where we work up.
1: Ọmọ South Africa yẹn ti dọ́lọ́ mọ́ everybody lọ́wọ́ o. Àní kí làwọn fi yan gan bíi náà.
2: Sá.
1: Yes.
0: No.
2: MPFL.
0: Kẹ́hán bá ti pọ̀ jù náà ọbẹ̀ gbogbo ẹ̀ la mọ̀ ṣe.
2: MPFL.
1: Ẹ́.
2: MPFL.
1: Ẹ wo Czech Republic.
2: MPFL.
1: Ẹ wà àwọn obìnrin ọmọ yẹn yakin náà
2: sẹ́rẹ̀ ní lọ́tẹ̀yìn. MPFL.
1: Zimbabwe.
2: So táàbà lo MPFL, a lo NNL.
0: Ṣé TV
2: orí football lásán máa dúró sí. Football wa dáa gan. Gan.
0: Ibo lẹ ti já World Cup yẹn ná.
2: Football wa dáa gan.
0: Mo mọ̀ sá. Ibo lẹ ti já World Cup.
2: Football wa sá dáa. Football wa dáa gan.
0: Mo mọ̀ àníbo lẹ ti já World Cup.
2: O mọ̀ tó bá fi gan sí ẹ̀yìn kan. Football wa dáa gan.
0: O ti gan.
2: Mi mọ̀ pa yẹn.
1: Mo tún wá rí sitting member ìjọba ìjọba tó tún náà ń complain lórí ball ti Ghana gbá. Ẹ ní sí.
0: Mo dákẹ́ mo ní ẹ̀ mo dẹ̀kẹ̀ dákẹ́ lórí mi jẹ lọ́ọ̀ mo kàn dákẹ́.
2: Wọ́n lójú débi pé wọ́n ó lójú téèyàn máa ń tì. Wọ́n ní rárá. Ẹni tó bá lójú ó tì. Àti àwọn ò ní débi pé yóò tiẹ̀ tì wọ́n.
1: Ṣé ẹni bílíkù pé product tẹ́ mo pọ́nú àwa human beings.
2: Before nǹkan wetin I buy versus wetin I got. Àwọn damage product. Damage product. It's okay.
0: Kakuro lórílẹ̀-èdè South Korea káyà díẹ̀ náà ní orílẹ̀-èdè Sweden. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ méjì kan wà nínú league orílẹ̀-èdè Sweden náà lẹ́ni tó ṣe gbé. Ikọ̀ Maja BIF àtàwọn àtikọ̀ AIK. Maja B àtàwọn àtikọ̀ AIK. Ìfẹsẹ̀wọnsẹ̀ Go Market ní lọ fún nísansan. Torí wọ́n ti fi omi ṣe ikọ̀ Maja B lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Omi ní ṣá Bohun score.
1: Tó bá ti lè mú ajá bí o ti gbé kọjá egun nu.
2: Ọmọ mi bí aláfiṣe.
0: Over 1.5 ní gbé fẹsẹ̀ o kan last 5 games there o ti draw mẹ́rin o lose ẹyọ kan but o score 12 goals o mọ bi tójú ilé wà kò kàn yé borí ìfẹsẹ̀wọnsẹ̀ ni. Over 1.5 ní màá gbé ìfẹsẹ̀wọnsẹ̀
1: yìí. Okay, àwọn náà ni we play ayé àṣetì.
0: Ta ni jẹ́ o?
2: Tó ń strike fún wọn tó ń wọ number 9. emi duro sori o move 0.5
1: emi sare ko lori e eni kan side ni kan duro lo 1.5
2: over 0.5
0: emi duro lu over 1.5 emi to tu wa ninu league orilede won be yen oni fese won se laarin ko origate atawa
1: grite ati akin
0: okay ogrite ati bk akin ifese won se ile bk akin to wa locate tako bori tabi ki o ta omi
1: x2 yen se pe mi na
2: x2 down
1: ah omo in go bi emi awon kan fe bola le
2: debi yo fe bo ni ko za ni bo so ko za ni bo tan yen pele
0: agba defender
2: awon agba goalkeeper ni yen
1: nte o kan bo lara ngu ati won lo lohun
2: nte mu na to
0: at least mi sa ti ri bo kan lara
2: be
0: o de lawon be
1: bo igba bo bo igba bo yi bi
0: ogun won de duro won de
2: hun eh kin na fe se won expect to touch yen now
0: we o gba bo e de duro de
1: won o bi jo gba si
2: won expect to touch yen that is the problem won expect to touch yen pelu left
1: elingo
0: elingoland
1: alba be brighton you want to lo ra omo 200 ti ma ra

níye búramúramù níjù méjì àsúnrí òsí lọ́jà gbọ́ ìkànnì tí ó ṣe bíi 32 FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò kọ̀kẹ́ ó pọ̀ 32 FM 94.9 à ń fẹ̀ ní

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: My brother, are you saying Lafarge don't change name?
3: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We end up build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week.

Ètò yìí la fi ń pé ibi ìjábá wà ẹjá wà ó gbọ́ ká mọ̀ gbèsè tá a bá gbé lórí ẹ̀. Ká wá fi ilẹ̀ pé ẹ̀mí àtẹni báyìí à ń jà lágbájá àti tàmọ̀dò wọ́n ń jà àìkè egbe àwa wá wọ́ pé kiní ọ̀hún ti wá wà ńlẹ̀. Àwa ń gbègbèsè kò tí ì sọ pé bóyá yóò yanjú àbíbá kan. Àbò ti parí díẹ̀ kò tí ì parí délẹ̀. Ẹ̀wá wò kó dà o. Kiní yóò gbọdọ̀ tún pẹ́ ńlẹ̀ jù báyìí lọ. Ètò yín rèé ìjà ò dọ́là òun ló kọ ẹ̀. Torí wípé ọkọ àtìyàwó a lè mọ́mọ́ ṣera wa lè mọ́mọ́ bára wa jà. Bá a bá ti wá bára wa jà ńkọ́ ká gbègbèsè àtúnṣe lórí ẹ̀ ni.

0: lánàá ngbà tí a parí ètò wọn mọ pé ẹ jẹ́ ti ọkọ kí ẹ̀yin ara múslímù kí n dúpẹ́ lọ yín dáadáa ẹ̀yin ara múslímù ẹ ṣe dáadáa gan o ẹ ṣe dáadáa gan inú mi sì dùn sí àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ bá ń gbé lórí ọ̀rọ̀ yìí ó ní sólà ó gba fáànù kò ta fáànù kòkó ó fáànù lẹ̀ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé ohun inú mi dùn sí dáadáa se mọ́tọ̀ yìí àwọn tó bá tírẹ̀sì ọkùnrin yìí lọ lánàá wọ́n yìí ṣe mẹ́wàá mọ́ mẹ́wàá kí tiẹ̀ mú wí àwọn kálukú ṣe ń gbègbésẹ̀ tiẹ̀ ni wọ́n ń pè mí.
1: Mọ́bẹ́jì rẹ̀ ń bá jọ́.
2: Mọ́bẹ́jì rẹ̀ ń bá yọ̀.

0: À ń gbọ́ yín mọ̀mọ́. À gbọ́ yín dáadáa o, ẹja gbọ́ yín dáadáa. Ẹni sùúrù, à gbọ́ yín, dáadáa. Ẹni sùúrù. Mọ̀ ń gbọ́ yín báyìí ní ẹ̀sẹ̀ ń gbọ́ yín ni. Àná tó pè yín, ṣé mọ̀ pé ẹ ló pè yín lọ́sàn-án àná fún rẹ̀ nígbà tá a parí ètò pé fún rẹ̀ ló pè
1: yín.
0: Kò wá lẹ́yìn ìgbà náà kò sẹ́ndì owó kò sì sí ìpadà pè yín títí di bá a ṣe ń sọ̀rọ̀. Ó sì gbé ó lòún rí.
1: Ọ̀dà
0: ẹ mọ tẹ̀sí báyìí. Ẹ kọ́ọ̀tì ní ìsìn kẹ wá pè padà pé kí ló dé tẹ̀ tí ìrówó ẹ jẹ́ mọ̀ ẹ pè ní ìsìn kẹ fún lábọ̀ báyìí. Ẹ lọ́kì ó fẹ́ lójú ọjà. Bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ó yá sòsò kákó nìṣó mò ń bọ̀ ẹ kó kalẹ̀.

0: ẹ̀yà iná mọ̀ ń pè báyìí hello ìyá ìyá ń sọ́là. kílẹ̀ yín bí ń gbà tẹ́ ẹ pé kílẹ̀ bí.
1: Ẹ mọ́ nípa mi ìdí rí owó yẹn látàlọ́ tó ti gbà nọ́mbà.
0: Ó wá ní oníkẹ́ fún wákàtí méjì àbọ̀.
1: Wákàtí méjì
0: làágùn ó dà ẹ fún wákàtí méjì ẹ̀yìn fún wákàtí méjì pé ẹja tún fún níyàn bí ò bá ti wá owó òun ò bá ti wá jẹ́ sísan lónìí ní wákàtí méjì sí ọjọ́ Monday tó ẹ má jà á sọ̀rọ̀ jù lórí ẹ̀ èmi àti yóò sọ̀rọ̀ tí kò bá ti san ní wákàtí méjì tí lè òní fi sú tó fi tí lè ọ̀la tó fi sú kò sí wàhálà ìgbésẹ̀ tá a gbé ó tún kù. Àyin aráalé yóò jẹ́ bó ti jẹ́ ń bẹ̀ wọ́n àní lè gbàgbé kankan mọ́ làárọ̀ yìí ètò jáwó dọ́là. A mọ̀ fi àdágbà rẹ̀ rọ̀ bíi láàárọ̀.

ìbá má ṣe ìwọ kristi ni orílẹ̀-èdè wa ayé wa inú ìdílé wa kò bá ti korò ju báyìí lọ torí pé báyé ṣe fẹ́ kórí kò rí bẹ́ẹ̀ fún wa orí ọ̀fẹ́ àti àánú yín ni ò kì í ṣe nípa iṣẹ́ kí ẹnikẹ́ni bá má ṣògo kì í ṣe fún ẹni tó ń sáré àbí ẹni tó ń díje ọlọ́run tó já ìpín ìṣerere wa gba padà tó dá ìkó lọ wa padà nígbà tí olúwa ṣàdá ìkó lọ sí òní padà ó dàbí ẹni pé à ń lálàá a dúpẹ́ torí pé òun tẹ́ ṣe ìyàwó lẹ́nu o bàbá òun tẹ́ ṣe ìyàwó lẹ́nu o jésù o abiyamọ ọ̀run tó jẹ́ asunkún asunrin ọba tó gbà wá lọ́wọ́ ogun ẹkún kọ̀kọ̀ a dúpẹ́ lọ́wọ́ yín àṣeyín lọ́ba a tẹ̀síwájú a rán ara wa létí ni ọlọ́run tó ṣe tàná òun náà ló ṣe tòní òun ni yóò ṣe tọ́lá torí pé ọ̀kan náà lánàá lónìí àti tí ayé àìnípẹkun ni jésù kristi ọba àwọn ọba ó ti ṣe lọ ọjọ́ ọjọ́ sí àbó

0: wọn ní ọmọ kékeré kan wà ní ibẹ̀ tó ń kíwe pé òun fẹ́ rí ìyá òun tí wọ́n ti ṣètò bí wọ́n ṣe máa rí mo lọ bá àwọn òbí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ara àwọn nǹkan tí gómìnà bá wa sọ ni pé gómìnà ní wípé àwọn pé ó yẹ kí gbogbo àwọn tó wà ní ìjọba àti àwọn tó wà ní ipò òṣèlú kí wọ́n rí dájú pé ká má kí ọ̀rọ̀ òṣèlú bọ ohun tí ó wà nílẹ̀ yìí bí ó ṣe pé kájọ ṣera lọ́kan láti pé láti dojúkọ ìpèníjà ti ètò ààbò tó mẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí kí ayọ̀ ọ̀rọ̀ òṣèlú kò mẹ́ láti ṣera lọ́kan lórí ẹ̀ láti rí dájú pé ààrẹ yìnyín ìpèníjà ti ìpèníjà ti ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ohun ara àwọn nǹkan tí gómìnà sì ti bá sọ níbẹ̀ náà ni pé àwọn nírètí wípé tó máa fi di ọjọ́ Monday yẹn ọjọ́ ajé ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n á lè wo wá ti wo bí àwọn ọmọ yẹn ṣe pápánu tó láti dájú pé wọ́n mú àwọn ọmọ yìí rí àwọn òbí wọn tí wọ́n á sì gbogbo ẹ fún wọn lé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wá ti gbogbo yẹn ṣe máa mú àwọn ọmọ ìpàdé àwọn
1: òbí wọn. ọ̀gbẹ́
0: a bẹ̀rẹ̀ tó ọ̀sẹ̀ tí ìyẹn ọ̀sẹ̀ tó ń bọ̀ ojú ajé Monday ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà ní iléeṣẹ́ àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà yìí kọ́kejì tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí tí wọ́n sì ń tọ́jú wọn lọ́wọ́ báyìí torí pé gẹ́gẹ́ bí ìgbàlá gómìnà kan sọ̀rọ̀ mo tún ní àǹfààní láti bá sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àríwá ìyẹn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn sẹ́nẹ́tọ̀ Fatai Buhari ó sì bá a sọ lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí náà pé lánàá nígbà táyé wọn kó wọn dé tán kó wọn kó nínú igbó yẹn pípé òun rí wọn wọn sì lọ́gbọ́n sì bá wa sọ pé wọ́n ní rí táwọn rí wọn àwọn ọmọ yìí pé àánú àwọn ṣe wọ́n gẹ́gẹ́ bí abiyamọ wọn ní ṣùgbọ́n ní ìsìn nígbà táwọn ti ṣe ojú wọn ti ń yàtọ̀ wọ́n sì ti ń gba ìtọ́jú wọn kódà gan àwọn tí wọ́n gba ìyẹn ohun tí à ń pè ní fún life support bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti yọ́pọ̀ nínú wọn wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́ báyìí wọ́n ní kódà gan ìṣẹ́jú wọn ìṣẹ́jú àwọn lọ́ fi jẹun àárọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ṣe jẹun ọ̀sán tán ni báyìí tí wọ́n sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí títí tí wọ́n fi para sọ́dọ̀ àwọn òbí wọn.
1: Ẹ jẹ́ kí wọ́n bèrè báyìí kó tó di pé ayọ̀ǹda yín ẹ dẹ́kun nínú àwọn ọ̀rọ̀ tí gómìnà tí ó bá aráàlú sọ ǹjẹ́ wọ́n sọ débi pé ìgbésẹ̀ tó kù báyìí lágbè kírúfẹ́ nǹkan báyìí má bàa ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú pàápàá jùlọ pẹ̀lú àwọn kan tá a ti ń rí nínú ìgboro ìlú ìbàdàn kó tó dé ìgbèríko yẹn torí tẹ bá wo àwọn ibi tí ìpínlẹ̀ Kwara ti pààlà pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni pé àwọn apá ibì kan ti dá tí ò séyàn ń lù mọ́ yóò nira fẹ́nikẹ́ni láti rìn lago mẹ́fà méje ní ìsinmi lùlù tán ti bí wa ṣé gómìnà sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ tí àwọn ti ń gbé lórí pé ká túmọ̀ mọ́ dáwó jọ lọ́jọ́ míì.
0: gẹ́gẹ́ bí ohun tí gómìnà ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di àkókò yìí nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ gómìnà sọ wípé gbogbo àwọn iléèwé ti ìjọba ni a kó ètò àwọn iléeṣẹ́ ààbò síbẹ̀ tí iná tí à ń pè ní CCTV òun náà wà ní gbogbo ibẹ̀ láti máa ṣọ́ àwọn ohun tí ó ń lọ ní ibẹ̀ tí ò ní fi pé kíní fóun fi ìrùnà gbá ní ibẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń wọlé wọ̀de bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé gẹ́gẹ́ bí ohun tí gómìnà sọ wípé àwọn pé wọ́n rí dájú pé àwọn elétò ààbò wọ́n máa ṣe àyẹ̀wò tó péye fún àwọn tí wọ́n bá ń wọlé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti nǹkan iye láti ibì kan bọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí dájú pé wọ́n rí dájú pé ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tó ọ̀rọ̀ nǹkan tí gómìnà sọ nìyí wọ́n dẹ̀ sọ pé àwọn ó ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àti ìjọba ìbílẹ̀ láti rí dájú pé ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dúró wámúwámú tí ò ní pé ọ̀fọ́n fi lùnà gbá rárá lórí rẹ̀ torí pé lọ́wọ́lọ́wọ́ tó báyìí gẹ́gẹ́ bí gómìnà ṣe bára sọ láàárọ̀ gómìnà ní ó kanra lé ó kanra oko kódà gan ó kan gbogbo àwọn tí ó wà lórí òkèèrè pé ọ̀rọ̀ ètò ààbò tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó wá kan ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ kí gbogbo aráàlú àti ìjọba àti gbogbo ìjọba lẹ́ka ìjẹka àti gbogbo àwọn tó jẹ́ ti iléeṣẹ́ aládàáni gbogbo wa pátápátá pé láti sowọ́sowọ́pọ̀ láti dájú pé ètò ààbò ti orílẹ̀-èdè Nàìjíríà kápá jùlọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa tí ò ní jẹ́ wípé wàhálà ó máa ṣẹlẹ̀ àbí irú nǹkan báyìí a ò ní dàbí ní irú ẹ̀ mọ̀ láéláé.
1: Tó kó tó di pẹ́ lọ mójútó àwọn iṣẹ́ tó kù ọ̀rọ̀ tó wúni lórí gbà òun ni ọ̀rọ̀ tí ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé tán sọ nípa pé àwọn ọkọ̀ tó bá ti ń wọlé àwọn ọkọ̀ màálù mẹ́rin èèyàn 16 wípé òpin ó dé bá ṣùgbọ́n àwọn èèyàn tó ti wà nínú ìlú ń kọ́ torí tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ bùdó tá a ti ń ta tí noodles àtẹ̀yìn tá à ń sọ nípa rẹ̀ ẹ wọ́n tó ṣẹlẹ̀ lọ́jọ́ lẹ́nu lọ́wọ́ yìí nísìn wọ́n wípé àwọn èèyàn ń tọ́ka sáwọn apá àbí kan wípé pàjínátù ń bẹ̀ẹ́ fáwọn goons irú àwọn tó ti wà nínú ọgbà lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ àwọn tó ti wà láàrin demarcation títì tí ń bẹ lórí covert jẹ́ pé èkìsà lẹ́ rí ṣùgbọ́n lábẹ́ èkìsà pàjínátù ń bẹ̀ẹ́ kọ́ kí láti ṣe sáwọn bóyá kílẹ̀ bá ti bí gómìnà tẹ́lẹ̀ ẹ bá wa bí wọ́n tán bá dẹ̀ sọ lórí ẹ̀ bóyá kẹ́ tún jábọ̀ faralé.
0: gẹ́gẹ́ bí ohun tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí gómìnà sọ wípé gẹ́gẹ́ bí ohun tí àwọn ọ̀rọ̀ tí gómìnà ti bá a sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó ló di pé ọ̀rọ̀ yìí rí báyìí pẹ̀lú àwọn tí wọ́n ń lọ káàkiri ètò ààbò tó fẹ́ dàgbò bẹ́ẹ̀ láàrin àwọn àwọn tó ti wà nínú ilé tí wọ́n ti kó ti àwọn aráta gómìnà ní pé àwọn ó rí dájú pé gbogbo ẹ̀ pátápátá ni àwọn yẹ àwọn ayẹ gbogbo ẹ̀ wò lẹ́yẹ kọ̀ọ̀kan tí ò ní sí pé mẹ́ẹ̀ níbẹ̀ torí pé gbogbo àwọn tí ó ń jẹ́ threat fún wa fún ètò ààbò nípínlẹ̀ ọ̀yọ́ gómìnà ní lákòókò yìí ni àwọn ó bójú wo tó sì ní sí pé nǹkan kan ṣẹlẹ̀ títí tí sáà yóò fi parí tí a fi jẹ́ pé gbogbo ẹ̀ ó tẹnu bọlẹ̀ ṣùgbọ́n gómìnà ń fi ń dá gbogbo aráàlú lójú gẹ́gẹ́ bí ohun tí a ti bí gómìnà lérè tẹ́tẹ́lẹ́ rí ni wípé àwọn ò rí dájú pé ètò ààbò yóò fẹsẹ̀ múlẹ̀ dáadáa nínú ìjọba yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí tí àwọn ò sì ní jẹ́ pé kí kankan tí ó mẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí gómìnà ti bá wa sọ wọ́n lélẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ èyí tó jẹ́ pé tẹ́lẹ̀bù ń pè ní àìsàn fún gbogbo wa gbogbo tí ó bójú díẹ̀ sí sí gbogbo ẹ̀ náà ti láti mọ̀ pé nǹkan pé nǹkan ń bẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tó báyìí gómìnà sọ pé bí ètò ààbò yóò múlẹ̀ dẹyìndẹyìn tí ò ní sí wàhálà nǹkan mọ́ gẹ́gẹ́ bí gómìnà ti bá wa sọ̀rọ̀
1: kọ́lọ́mọ wá kìlọ̀ fọmọ rẹ̀ nígbà náà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe bí àbùkù ayé ṣe bí ìdọ̀tí lẹ́sìn ilé ọjẹ́ fáwọn tó wá ṣerú ẹ̀ ọgbẹ́ni ọlárẹ̀wájú ògúndélé akọ̀ròyìn iléeṣẹ́ wa 32fm 94.9 láti ilé ìjọba náà lẹ ti gbó wọn tán tó bá tún kù lẹ́yìn tó jẹ́ mọ́ kẹfí lọ́wọ́ lórí ètò kára lù lè gbọ́ ẹ máa kàn sí wa lóòrèkóòrè.
0: A ṣèlérí pé a máa fi tọ́ ilé tí gbogbo ẹ̀ ṣe ń lọ.
1: Ẹ ṣe o ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní ìbàjẹ́.
0: Àmì.

0: Fajilawa, Fajilawa, repete.
1: DJ Masked.
0: From the night to the morning, lele. Touch my body, make I touch you, selese. Your body, lele. Your body, lele. Dance like say tomorrow.
2: 32 FM, 94.9. We play the greatest hits of yesterday. Today.
3: Cut it. Cut it. And if you think about it, even tomorrow. 32 FM.
2: 94.9.
3: 32
2: FM. 94.9. 32 FM. 94.9.
3: Over the air or over the counter, we're the best medicine you can get.
2: 32 FM. 94.9.
4: 94.9. Tẹ́ ẹ bá ń ṣe òwò Nìbàdàn, ẹ kò gbọdọ̀ pàdánù àǹfààní yìí o. Stanbic IBTC ń gbé Nigeria Business Summit bọ̀ wá Ìbàdàn. Àpéjọ ọjọ́ kan tó dá lórí ohun kan ṣoṣo láti ran òwò rẹ lọ́wọ́ kí o lè gbèrú sí i. Lórí ẹ̀kọ́ tí àwọn amòye máa darí sí àwọn àǹfààní láti pàdé àwọn oníṣòwò tuntun àti láti dá owó pọ̀ pẹ̀lú wọn. Ó tún jẹ́ ibi ìfihàn ọjà tó kún fún ìgbòkègbodò. Gbogbo ohun tí ó wà ní àpéjọ yìí ni a ṣe láti ṣí àwọn ilẹ̀kùn àǹfààní tuntun sílẹ̀ fún ìwọ àti òwò rẹ. Àwọn àǹfààní ńlá ń bọ̀ Nìbàdàn, rí dájú pé o wà níbẹ̀. Ọjọ́ Ọjọ́rú, ọjọ́ 15 oṣù keje ọdún 2026, àkókò aago 9 àárọ̀, ibi ìpàdé Jogos Center, Ìbàdàn. Láti ṣe ìforúkọsílẹ̀, lọ sí bit.ly/nbs-tour-registration. A ó pàdé ní Nigeria Business Summit, Ìbàdàn.

0: kúrò lẹ ní gbogbo obì kíbi tí ẹ ti ń láǹfààní àti ẹ máa dára pọ mọ wa ẹ tún káàbọ sórí ètò àgbẹ lọba ètò yín ètò wa àgbẹ lọba nìkànnì adẹrin pòṣónú ìkànnì ìfẹyín ẹ 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè téńté premier mọ́kọ́lá ìbàdàn ẹ tún kúrò lẹ o ṣe dáadáa látún bá yín orí ètò àgbẹ̀ lọba fẹ́yìn tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ ó láti jọ́mọ ń dára wa lẹ́kọ̀ọ́ lórí iṣẹ́ àgbẹ̀ ó wá lè jẹ́ àgbẹ̀ olóhun ọ̀sìn ó lè jẹ́ àgbẹ̀ olóhun ọ̀gbìn èyí ó bá jẹ́ ń bẹ̀ á jíròrò lórí ẹyọ kan á sì jọ fikùn lukùn lórí ọ̀nà ìgbàlódé tí wọ́n gbà ń ṣe ohun tá a bá gbé wa lónìí kí mọ kí alàgbà jimo òkèké ọlá káàbọ sórí ètò àgbẹ lọba fún tìrọlẹ yìí.
1: ẹ kú lé gbogbo ara lé o ọdẹ ọdún bí ẹ kú ijọ méjì ẹ kú ijọ mẹta o sálàáfíà làbá yín o.
0: àrùn dáadáa ni gbogbo ilé wà ẹ ṣeun tí ẹ tún wá láti dá wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ rèé bí oúnjẹ ó bá ti kúrò nínú
1: ìṣẹ́ bùṣe
0: o
1: ìṣẹ́ ti bí yá
0: ni oúnjẹ ṣe pàtàkì
1: ó ṣe kókó
0: àgbẹ̀ òṣìṣẹ́ bá jà gbogbo iṣẹ́ ló ṣe èèyàn lódì àgbẹ̀ òṣìṣẹ́ èèyàn lódì torí pé dandan
1: òṣà jíbọ ni ẹnu dandan ni a gbọ́dọ̀ bọ́
0: ó ṣe jẹ́ pé ẹnìkan ibomi sọ̀tá
1: bẹ́ẹ̀
0: la lè bá àgbẹ̀ náà sọ̀tá alàgbà jimo òkèké ọlá lónìí nírọ̀lẹ́ yìí ohun tí a lọ soko lọ gbìn tá a kọ àwọn èèyàn wa táwọn náà ó mọ bó ṣe ń lọ òun náà ni iṣu kókò yam gbogbo ara mọ kókò yam iṣu kókò ẹ bá ti wo iṣu kókò ọhún gan ó dàbí pé ṣé kò sí mọ ni àbí àwọn àdúgbò tá a lọ ń gbé ló jẹ́ ó tó rí bẹ́ẹ̀ ìgbà kan
1: ọpọ yamura
0: lásìkò yìí èmi gan fúnra mi yóò ti tọdún méjì tí mo ti fojú kan iṣu kókò tí ò bá jù bẹ́ẹ̀ gan.
1: àkọ́kọ́ ná nǹkan tó fà ni pé ọ̀pọ̀lọpọ̀ wa à ń fẹ́ nǹkan tó yá tó jẹ́ pé bóyá bí oṣù kan oṣù mẹ́ta tá a bá ti sáré gbìn ká sáré rí owó wa kó wọlé ẹ rí i pé gbogbo nǹkan kọ́yá nísìn òun ni everybody ń fẹ́ dí tó kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò fi mọ́ sábà sí ọ̀gbìn rẹ̀ nu àwọn kọ̀ọ̀kan náà sì ń gbìn o àwọn tí wọ́n ń gbìn wọ́n sì ń gbìn.
0: kódà iṣu kókò yìí iṣẹ́ lè bá wa ṣàlàyé ẹ̀gàn bó ṣe rí torí ẹlòmíì ó kàn gbọ́ báyìí fúngbà àkọ́kọ́ ni o.
1: kókò yàtọ̀ sí àwọn iṣu tí à ń ta iṣu gbọrọ yẹn bí iṣu ìgbodò nkankan ìgangan fẹlẹ iṣu ọdọ nkankan báwọn òun yàtọ kò tóbi tó àwọn yẹn òun rí gbọrọ báyìí ní ogun gbọrọ bí ìgbà tẹ mú bí kúntakúnta báyìí ní orí tiẹ ó sì pe oríṣi mẹta
0: bí kò ju kárọ̀tì lọ díẹ̀
1: àwọn tóbi ju kárọ̀tì lọ kódà kò fẹ́ tó kùkù ń bà tán kò sì gùn tó kùkù ń bà ẹja fi kùkù ń bà ká fi ṣe àpèjúwe rẹ̀.
0: ó dà iṣu kokoyam ǹjẹ́ tabala fẹ́ gbin iṣu kókò a máa gbọ́ kókò ghana
1: bẹ́ẹ̀ni
0: ṣé mọ̀lẹ́bí kan náà ni wọ́n ní àbíwọ́.
1: mọ̀lẹ́bí kan náà ni wọ́n ìyàtọ̀ tó kàn wà ń bẹ̀ ni pé kókò ghana tiẹ̀ òun tóbi ju kókò pupa kókò funfun ó tóbi ju wọn lọ. àkọ́kọ́ nu ibi tá à ń gbin kókò ghana sí ọ yàtọ̀ sí ibi tá a máa gbin àwọn kókò méjèèjì yòókù sí.
0: òkè kó oríṣi kókò mẹ́ta
1: lá ní mẹ́ta ló wà ṣe rí kókò ghana èmi àti yín tá a bá tún wẹ́ nìkan kunra a lè jẹ ẹyọ kan ìdí kan tó sì jẹ pé a láǹfààní irú ẹ fún àwọn kókò pupa àti funfun yòókù ìyàtọ̀ tó wà ń bẹ́ẹ̀ nu àwọn bàbá wa máa ń pè àwọn nígbà táwa fi wà ń kékeré wọn á pè ní kókò arúgbó ẹ rí i pé wọ́n máa ń dárin nǹkan pé ta ló jẹ́ kókò arúgbó èmi kọ́ ló jẹ́ kókò arúgbó òun làwa ń pè ní kókò arúgbó kókò ghana inú àbàtà inú omi ni wọ́n máa ń sábà ti gbin òun tí máa ń hù ní tiẹ̀.
0: ṣé ghana ni wọ́n ti lọ mú wa ni àbí kí ló dé tóbi jẹ́ kókò ghana
1: ká
0: sọ ń kókò nàìjíríà.
1: báwa ṣe gbọ́njú ba táwọn bàbá wa ń pè kókò ghana ni wọ́n máa ń pè.
0: alàgbà jimo kìkì ọlá àwa fẹ bọ sókò àfẹ gbin iṣu kókò ni sisen tele bo la sese iru lewo la gbin isu koko si
1: ese olotu akoko na emi mo so ngbogbo gba tori ta ba fe sise agbe awon baba wa moni moni baba wa moyan moyan won ni kiko mimo owo ijapa ai si dagba mo ju ai dagba mo akimorin o to se bi owo eyin agba nle akoko na ta ba fe sise agbe eyan ko irugbin ta fe gbin akoko gboro wo pe iru le wo la le gbin si ti iye irugbin ta fe gbin yi ti o se eso re fun wa tori o ni orisi ile bi meta abi merin ni le ta ni ani ile kan ta mo si ile ledu awon oloyinbo a mo pe ni loamy soil ani ile ta mo si ile amo ta mo si clay soil ani ile kan ta mo si ile yanrin ta mo si sand soil be la ni ile ta mo si ile worokuta asi le pe ni ile yangi ile kokan lo ni irugbin kokan ta gboro gbin sinu e ko le ba fun wa ni nkan ta fe bi apere ni isin iresi oni ile ta gboro gbin si
0: okay.
1: Ta ba gbin teyan ba lo gbin iresi te lo gbin sile yanrin bi igba teyan kan fe fi iru iresi be o fe fi sofo ni ko neu abele ta se ko ti e ma fun wa ni nta fe irugbin ta wa fe gbe yewo lori eto leni ta mo si koko yam to ikoko ile ta le gbin koko wa si ti o ti se daada a le gbin sile yanrin a le gbin sile ile ebo ko daada ni ile ebo sugba won kan ta ba ri mo ila le gbin si ile ebo a le gbin sile worokuta sugbon le to daaju titi daaju ile eledu o lo ti daaju ati ile yanrin o da fun koko ile eledu awon mi na ma gbin sile ebo be ba gbin sile ebo na sugbon le eledu o fe loju urugbin te fe gbin si te gbin sori ile eledu ta ba ti yo bi awon re si kuro ti o ba lo
0: nga ta ba wa be gbin isu koko wa so na tun da won varieties pe iru varieties bi bayi mo fe o iru eleyi ni mo fe gbin o
1: mo ti so pe orisi koko meta lo wa akoko ni koko pupa koko funfun ati koko gana ta nso
0: okay
1: eto apo eti koko fi yato si awon suyoku o yato sa awon suyoku
0: okay
1: idi ni pe a only e ri pe ta ba fe gbin isu won a ni ki won pa ebu re
0: yes
1: ebu ko ni won pe koko gana iyen da kwa en koko
0: ta ba fe gbin koko musu koko gangan ta mo se ti lo koko gana
1: okay isu re ta ba fe pe a fe gbin gbogiyan la won baba wa mo pe ebu ti
0: okay gbogiyan
1: gbogiyan ni won mo pe ebu re ege koko ta nje yen na ni a mo gbin tabi a bi ta ba wa tan awon bi iji re awon mi a mo ki bole be ba gbin koko yen na o le wu sugbe ebu ti e o gbodo tobi bi pa pa ebu su
0: okay
1: tebu re ba tobi koni so e koni ta dada to ba ma ta o le mo ju bi omo meji lo yo si ri woro woro ni oni se dada ebu ti e ko gbodo tobi bi igba ta ba fe gbin ebu su akoko nu elekeji ni pe ta ba fe bawo la si fe se ile ta fe processing ile ta fe gbin si e ri pe ile awon le kan wa to je pe awon arugbin kan wa to je pe ta ba fe gbin a le mo ko be fun koko nilo ka ko ebe fun
0: koko nilo ebe
1: o nilo ka ko ebe fun orisi ebe meji lo si wa ebe kan wa to je gboro awon ebe kan wa to je kalugbe be ebe kalugbe ni won ma saba ko fun koko
0: okay
1: sugbon ta ba ko ebe gboro na fun ba life sugbe be kalugbe lopolopo eyan ni won saba ko fun irugbin koko wa ka to re lo mi ma lo mi o le sajoji si pe kin lo tun je ebe kalugbe ebe ti awon baba wa n pele ebe kalugbe o n lebe ti ma da du le yo kokan ohun o ni je gboro bi igba te eyan kan mu oko to fi wa yepejo to ga die te tun wa bo segbe keji te tun fi oko wa yepejo to tun ga die o ni won pe ni ebe kalugbe o n yato se ebe te kan ma ko e ko lo gboro ta yo kan wa alafo wa laarin meji ta mo si poro o na ma ni poro sugbon won da du le yo kokan lo ni
0: ngba ba ti wa mo ebe kalugbe ta fe gbin si ta si bo la si wa gbin
1: e ba se mo gbin isu na la mo gbin ohun na gege ba se mo pe inu le na la mo gbin ohun na si ko si bi kankan ta fe gbin si ju inu le lo
0: okay
1: akoko ta si mo saba si ogbin re oni bi osu keta tojo ba ti selu le ohun la ti mo gbin irugbin koko wa ta ba fe gbin
0: ndati abagbe se a koko fi ajile si abi ngba agbitan ni o ni lo ajile abi ka to gbin se ori kalugbe ebe kokan o la fi eyo kokan si ni abi meji meji la le gbin fe eyan na ne
1: eyo kokan la le fi sibe but e mo pe awon mi wa to je pe won agbe meji won ma gbin meji be te ba gbin koko eyo kan gan te ba pin koko eyo gan gan imi wa to je pe to ba ma so le so bi meji gan ti o yo bi meji jade sugbon ta ba gbin eyo kan na da sugbon te elomi to ba gbin meji idi te elomi fi ma gbin meji ni pe o sese ki kan mo wu
0: okay
1: ki kan ba je nu meji to gbin yen mejeji si le wu so idi ti opolopo e wa bere e bere bere pe se a le fi abi se ta ba pada de
0: e so
1: eni sa le fajile si emi ma so ngbogbo gba ti e ba si pe aye daye olaju ta nfoju egbo tele ti ile ta ba fe gbe irugbin wa si to ba lora daada emi o lero pe oye ka ma fi ajile si keni tori e ri popolopo osu ti nbaje
0: eja roju oja pada de anbo e ku kale
2: ase ju ni ka gbe radio mi 32 fm ti wa okay
3: Oje chance to lanta, bigba kuba kabaje
4: Bugbonle bara Golden Chance Lotto. Eku aduro ti wa. Lore kore ni lesa Golden Chance Lotto. Yo ma tan lorun. Lore basepo yin pelu wa Golden Chance Lotto. Lesa kese ni won san winnings. O ni je tan kun tun ma bere ninu e. Nibi kibi lo ti le gba winnings e. You can get winnings anywhere. Eyi gan lo mo kan oni bara wa bale. Golden Chance Lotto kete. Lati so ni bara doloro. Golden Chance Lotto. Ilese ti wa afaye gbagba kuba. Laye akiso pe ti awon agent wa taja. Ma fi kan dikan. Ilese Golden Chance Lotto yato. Lesa kese la won sanwo. To si han kedere faye lati gba yi wa. Wa ran sesa ni winnings. Idere ti le se Golden Chance Lotto peje asiwaju laarin awon akegbe
5: to ba fe di alagbata wa fi atejise ranse sori number yi 0703397 6247 adewon ati asotele nbe o
4: Golden Chance Lotto ona to ya lati so de millionaire
6: ko si onje ti ko wu kokun inu ijoye pataki ni amalalawujo okele ala siri oninawo Imule ya oni buka kuba agbona ko se tutu ki obe sha ti loworo ah ofun mi
7: bilele yi o
8: eja osan
9: bodun ba ti dun arorogbo bodun ba ti dun ara usa ira kana magbo ipo dun je 32 fm 94.9 fe yin e lo tun ti te pepe eto ayaju amala amala fe elekeji ru e lo tun ko lojo kokan de logbo osu kejo odun 2026 29 august 2026 ati sharing ama tu seyi ati tun ma sopolopo ru e loke pe ton ti gbadun alujo agwada erikekeke ton ti fifi amala dudu tabi fofo to fele bi eti pelu be weju gbegiri ila eforiro ero Pomo, tokata mora si koroboto suri amala. La fi joma se joe. Egberu meta naira. Le ufura tiket jegbado to gbadun. Pe la wun lun jegbado de la wu joto yayi. Ta yen gbatu wan. Bibire food kante loke ado. Ya adija lamala. Nija na adi oyo. Iya uyo alamala. Lo jagbari mu. Ata wun lun jegbado de mi. Koto sipe. A wun di che woyi. Bi. Ta lo le jesu amala bakitan. La ari se jo aya. Ta bita lokun rina oto le ru amala. To fele to kono bieti. Ata ni to le jara tete jamala to gbono. La ari se jo aya. Of any form, it was in 32 FM Laughter House Premier Hill Mokola Ibadan Boba Wadojo Kokondinlogbon Oshuke Jodo 2026 Katuya Yatuya Yabade Ni Recreation Club Ni Doju Kwa Damasigba Ni Lubadan Olato Ti Sodi Woke Buka Buta Tonteron To Jirepe Lalu Jotu Bagbamu Ele Shoni Gbogwa Ya Jojo Amala Amala Fest 2026 Lati Na Tiketi Emma Boni Laughter House Sabi Kekpe Number Yi 0806-218-5194 Amala Fest 32 FM 94.9
10: Hey, fans, me.
11: It's okay.
10: Hello, sorry, Bubu, you're going to be 32 FM 949. Yeah, Asap.
11: It's okay.
8: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTime, from the opening match to the final showdown.
11: And this time, it's not just watching, it's watch and win.
8: Subscribe or buy a StarTime decoder and stand a chance to win the 10 million Naira grand prize, plus many exciting prizes nationwide, with subscription packages starting from just 4,000 Naira. Recharge now via StarTime's app or visit any StarTime's office or dealer outlet near you.
12: StarTime's, enjoy digital life.
13: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo, for just 3 million Naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan, for only 2 million Naira. Affordable plots, perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million Naira, top class value. It's located at Aboloke Village, Ayegun area off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out. Pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million Naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000. Or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
2: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi. 32 FM ti wà, okay.

0: tẹ́rí kókò ó jẹ́ irúgbìn tó rọkú kódà tí kókò bá ti dàgbà ẹ rí pé ọmọ jẹ́ ìyàlẹ́nu gbà míì tí kókò bá dàgbà tó bá wà nù gbó ọ̀n sàyè tí ẹ lọ nù kò sí pé ẹ ti gbìn tán inú ilẹ̀ tó wà ọlọ́run lọ mọ bí yóò ṣe máa ta níwọ̀n ìgbà tí òjò bá ti ń rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì wá sọ àwọn míì a máa wá ajílẹ̀ tí wọ́n fa ajílẹ̀ sí ìdí rẹ̀ lọ kó lè bá ta dáadáa bóyá kó lè bá ta dáadáa àbí nǹkan míì.
1: Oṣù wo gangan ló yẹ ká gbìn?
0: Láti bí oṣù kẹta lọ sóṣù kẹrin ìlà máa ń gbìn.
1: Oṣù mélòó sì ni
0: kó tó di pé
1: ọdún
0: ọdún kan náà ni tá a bá gbìn ní oṣù kẹta nígbà tó bá fi máa di bí oṣù kọkànlá oṣù kejìlá a ti máa kéré kókò. Ọkàn jẹ́ pé kókò kan wà láàrin àwọn kókò tí mo dárúkọ ohun kókò funfun àti kókò pupa. Kókò pupa ó fẹ́ẹ̀ dáa ju àwọn kókò méjèèjì yòókù lọ. Ìdí tó fi dáa ju àwọn kókò méjèèjì lọ ni pé kókò tó jẹ́ kókò pupa tẹ́ ẹ bá gbìn tẹ́ ẹ bá láǹfààní àti kéré rẹ̀ láti lọ hu ní ọdún yìí bóyá nígbà tó ti ta tán ẹ láǹfààní àti lọ hu ọ láǹfààní láti re ara rẹ̀ sínú ilẹ̀ tí yóò tó bá tún di ọdún míì yóò tún ta ẹ̀ta míì yóò tún re ara rẹ̀ sí inú ilẹ̀ tẹ́ ẹ bá tún lọ wà ní ọdún kejì tí ó fi pé ọdún mẹ́ta
1: ẹyọkan
0: tá a ti gbin ni tí ẹ bá lẹ yóò lo ọdún mẹ́ta ìyẹn àkọ́kọ́ tẹ kọ́kọ́ gbìn ni o tẹ́ ẹ bá wa tún lọ ráàyè lọ hu tó fi lo ọdún mẹ́ta ìyẹn àkọ́kọ́ tẹ gbìn yóò ṣẹ̀ṣẹ̀ wá hù padà yóò bàjẹ́ kò ní ṣe jẹ mọ́ ṣùgbọ́n lẹ ọdún kìíní ọdún kejì tẹ bá lọ bẹ tẹ bá hu ẹ kéré ti ọdún àkọ́kọ́ ọdún kejì náà ẹ tún kéré rẹ papọ̀ ìyàtọ̀ tó wà ní
1: òun bá wa fi pamọ́
0: ó ń tọ́ ara rẹ̀ sí inú ọlẹ̀ kò sì ní bàjẹ́ èyí tó ń fi yàtọ̀ sí àwọn funfun ti bí funfun kejì nú.
1: ṣùgbọ́n ṣé ìṣù kókò yìí ṣé ó bá ọjà
0: níbi tí nàìjíríà dé dúró lọ́wọ́ tá a wà níbi tí nàìjíríà dé dúró lọ́wọ́ tá a wà ṣé nǹkan kan wà tí ò bá ọjà kódà ń gbà kan ànàmọ́ táwọn èèyàn ọ̀kà kó ń jẹ owó gegere wọ́n fi ń ra ànàmọ́ ká tó wá mọ̀ sọ kókó kódà kókò ní ìsìn tẹ́ ẹ bá wa dọ́jà ẹ̀ta wóró lẹ́ẹ̀ rí ibi tí ó tàdé àwọn kan ń bẹ tó jẹ́ pé torí kókò ànàmọ́ ò ṣe gun yẹn ẹ lè fi kókò gun yẹn jẹ ẹ lè ṣe wọ́n fi ń ṣe ìpépéré lẹ́ẹ̀fi mọ̀ pé ọ̀tà lọ́jà tẹ́ ẹ bá gbin kókò ọ̀tà lọ́jà dáadáa ni títà rẹ̀ èèyàn ò ní sòro pẹ̀lú títà rẹ̀
1: ẹ wá já sọ pé nígbà tí àwọn míì àwọn nǹkan míì tó wúlò lára kókò yàtọ̀ sí kókò gangan ewé kókò náà tó
0: ewé kókò àwọn bàbá wa máa fi pọ́n àmàlà ọmọdún kókò tó ní nǹkan tí wọ́n ń lò fún táwọn àgbàlagbà máa ń lò fún tí wọ́n bá yan àwọn tí wọ́n jẹ́
1: oníṣẹ́
0: ọmọdún ni tí wọ́n bá pe nǹkan ní ọmọdún ó ní ewé rẹ̀ tí ò tí ì gbó ẹ rí pé tó bá kọ́kọ́ ń la ewé yọ̀rọ̀ra ká díẹ̀ báyìí kó tó di pé yọ̀ la yọ̀ fẹ́ ó ní àwọn bàbá wa ń pè ní ọmọdún àbí ọmọdún ó tún ní ó ní nǹkan tí àwọn bàbá wa ń lò fún bẹ́ẹ̀ ni.
1: ẹ wá já wá wò ó pé kókò ghana àfẹ́gbìn torí ẹ sọ wípé ìyàtọ̀ díẹ̀ wà láàrin àwọn méjèèjì ẹgbẹ́ kókò ghana náà o.
0: ìyàtọ̀ tó wà láàrin kókò ghana ó ní pé inú omi la máa ń gbin òun sí tá a láǹfààní láti gbin àwọn kókò kéyókù sí inú omi bí ìgbà tí èèyàn bá lọ gbin ìrẹsì ibi tí omi bá máa dá dúró sí ẹ kó ibè fóun náà ni téèyàn bá ti kó ibè fóun náà nínú ibi tó omi bá wà ṣùgbọ́n òun nílò bí àkùrọ̀ yóò dà fún yín ibi tẹ bá sá kódà kọ ẹ ra lẹ kọ ẹyìn kùlé yín kẹ rí pé omi máa ń sábà dá tójò bá rọ omi máa ń dá dúró mẹ torí mo ti bẹ́nìkan rarú ẹ rí tó ní kí n bò ń gẹ tiẹ̀ gbà ó lòun nídi òun fẹ́ràn kókò ghana yẹn mo wá bá wa lọ sọ́yọ̀ ìgbà mo sì rí ìgbà mo dé ibo lẹ fẹ́ gbìn sí bóun ni lẹ tẹ fẹ́ gbìn sí báwo ló ṣe rí torí kókò ghana ó yàtọ̀ sí bí wọ́n ṣe ń gbin kókò ti bí o àwọn ní ìgbà mo dẹ̀ débẹ̀ mo rí pé omi wà ní ẹ̀yìn ilé rẹ̀ ń tòótọ́ tó jẹ́ pé tójò bá rọ àti kó ẹsẹ̀ bọ̀bẹ̀ ìmọ̀ ó ṣòro díẹ̀ ó sì gbìn bẹ́ẹ̀ ó wù ó sì ta dáadáa.
1: ó sì ta ìyàtọ̀ tí mẹ́bẹ̀ ni pé gbogbo ìlànà yòókù ta fi ń gbin àwọn kókò yòókù náà láti
0: gbìn bá a ṣe gbin kókò yòókù náà láti gbìn ìyàtọ̀ rẹ̀ náà ni pé òun inú omi ńlá gbìn sí ó sì máa tóbi ju àwọn kókò tiwa lọ.
1: títà rírà tó náà bó o
0: ń fẹ́ rí kókò ghana ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀mọ́ ló fi jẹ́ pé òun tẹ́ ẹ bá gbé dọ́jà ní ìsìn tẹ́ ẹ gbé kó ẹ bá gbé dọ́jà

0: 07055 Odometa 949 Abi 0897 Odometa 949 09062 Odometa 949 Bakana lawa lojo kpoti Facebook 32FM 949 Fenye ti FN lanfani lati ma fi darapo mo wa lori eto agbe loba ena le bere bere yin awon bi to ba ti ruju tabi ohun ti e fe mo nipa ogun re. Hello.
1: Hello Peter.
0: Yes sir.
1: Allah to je abi ni ko pe la tapa.
0: Yes sir, I'm going sir.
1: Mo to fe ara yin le ti kan ni pe won fi se ilubo.
2: Bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
2: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí kẹni ọkọ àtàdá sí mọ pé gbogbo wa la mọ pé àgbẹ̀ dandan ni èèyàn gbọdọ̀ lọkọ ọ̀làdà
0: irinṣẹ́ náà
2: irinṣẹ́
0: ẹ wá jẹ́ ń béèrè pé bó ni bá ṣe àgbékalẹ̀ rẹ̀ pé tẹ́ abání àgbìn àkọọ́lẹ̀ tó ń torí ẹlòmíì ó wù pé kó ń dán wò pé kó mọ kórè rẹ̀ lójú ẹsẹ̀ kó lè jẹ́ pé a kò tán lẹ́ẹ̀mejì ṣé kò sí pé bóyá kòkòrò yàtọ̀ nígbà tí a bá gbìn tí a kórè rẹ̀ tó yẹ lóyún yóò jàbọ̀ èmi ò tún bẹ̀rẹ̀ sí ní wù
2: tí
0: ò lè sí pé kòkòrò kankan yóò wọnú ẹ̀.
2: O lẹ mọ sí mi gbọ o funfun àìṣe bẹẹ o
0: tí
2: pupa kò sí kòkòrò kankan lọba èyí tó kọkọ ṣe kinní yẹn tó bá dọdún kẹta ni ó wù fún rẹ kò sí kòkòrò kankan tí ó bàjẹ́ pé bóyá kòkòrò kankan ni ó yọ lọ bàjẹ́ nǹkan kan ni eku le lọ bẹ̀ kan wà kan jẹ́ tá a bá ti yọ te kúkú ń bẹ kò sí kòkòrò kankan fúnra rẹ ló preserve ara rẹ sínú ilẹ̀ fúnra ara rẹ
0: kò sì ní gbẹ tí ó di pé bóyá ń gbọ gbẹ ni ò sí ṣe
2: láìláì tẹ bá tún di ọdún kejì o tẹ wà papọ̀ mọ́ ti bí o àwọn tó jágbẹ̀ dáadáa àwọn tá jágbẹ̀ tán sọ́gbìn rẹ wọ́n mọ wọ́n jà mí ní tí mo sọ pé irọ́ lọ pa o.
0: Bóò lẹ́yìn àgbẹ̀ ṣe ń rí àwọn òṣìṣẹ́ sọ́kadà náà wọ́n sì ń gbà
2: àbíbò kò sọ ṣiṣẹ́ dàbí aláràmọ́ ọ̀kadà náà lọ̀pọ̀lọpọ̀ wọ́n ń gbà àwọn míì àmọ́ gbowó ṣùgbọ́n ẹ̀rí pa àwọn tán jẹ́ bí àwọn kí wọ́n lọ kó wọn wá níbi ikú tọnu nkankan àwọn náà tiẹ̀ ti wá gbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn gan iṣẹ́ ara wọn wọ́n ń ṣe iṣẹ́ ara wọn ìwà ara àpèníjà dágbẹ̀ tó nínú àwọn ni wọ́n dẹ́rì pé wọ́n ní rodo kòtónú kútọnu tomato àwọn kútọnu àwọn náà ti gbọ́n kódà ọ̀pọ̀lọpọ̀ tomato tá a rí tá à ń jẹ́ jù àwọn ni wọ́n ń gbin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jù àwọn kọ̀ọ̀kan tẹ́ bá rí mú mọ́lẹ̀ bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n sọ pé àwọn fẹ́ gbọ̀kadà ìgbà tó sì ṣe jẹ́ pé oko ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣubú lọ́dún tó kọjá ó ń kálukú torí ká mọ̀ tanra wa jẹ́ àwọn èèyàn bá ra kó nǹkan
0: ìjọba lè ṣe láti ṣèrànwọ́ lábala ẹ̀ torí kò sóṣìṣẹ́ yìí ó níye èèyàn kan méjì wá lè ṣe gbogbo ẹ̀yìn àgbẹ̀lẹ̀ ẹ̀sìn fẹ́yàwó márùn-ún mẹ́wàá ogún mọ́ báyìí lẹ́yìn náà ti ń farajọ àwọn ará àgboro
2: ẹni ọba dánrú ẹ̀wò lọ́wọ́ tá a wà yìí wọ́n ló tutù ní o kìlọ̀ fún tóbi
0: ọgbọ́n wo lẹ wá fẹ́ ta sí láti róṣìṣẹ́
2: àtàwọn
0: ìpèníjà míì eléyìí ti ń kojú lóko kí lẹ rò pé tíjọba bá ṣe yóò tún mú kí nǹkan ó rọrùn.
2: Ṣé rí àkọ́kọ́ náà a dúpẹ́ pé àwọn ohun ọ̀gbìn kọ̀ọ̀kan ti wà tó jẹ́ pé bí àgbàdo nísìn àǹfààní wà láyé tó jẹ́ pé ní roko fàgbàdo tẹ́ fi kéré rẹ̀ àwọn ẹ̀gẹ́ náà bóyá tẹ bá ti roko rẹ̀ bí ẹ̀mẹ́lò kan àǹfààní wà tó jẹ́ pé tẹ bá ti ń fín inú rẹ̀ ẹ mọ̀ kò sí pé bóyá àroko àrofẹ́ kú mọ́ bíi tìgbà kan àwọn èèyàn tán sì ń dá oko tán ń dá ọ̀pọ̀lọpọ̀ oko náà wọ́n ń ráwọn alágbàṣe kọ̀ọ̀kan náà tó bá ti lè tọ́jú wọn tó sì lè dúró lórí àdéhùn gbogbo wa la mọye tí wọ́n ń ta ọ̀kadà ṣùgbọ́n kì í ṣe pé mo fẹ́ dáko sáré oko bíi 2 acres 3 acres lọ́sọ̀pọ̀ fẹ́ gba alágbàṣe ìlú nìwọ gan fẹ́ rí ń bẹ̀ so ara wọn ijoba ti won ba le seto pe ki won ma ya awon eyan lowo e mo pe ti won ba ya awon eyan lowo ni isin opolopo to fe dako ti won si ko awon bi katakata ti won fi npa oko ti won gbe kale a so pe awon kokan wa o ti won gbe kale o sugbon se opolopo agbe lo license ati lo gba
0: nda ope pataki lowo alagba jimo ramon okekeola eshun ti a peyin ti etun jewa mo se tun lero ke baba tun kan le kun yin pada e tun da wa lohun bo ba ti doro si agbe lo bayi
2: pelugo olohun
0: eshun o aroko bodun de o a mo jiri ndi
2: ese
0: agbe o agbe lo ba agbe osise koroju si bayi o ti di dandan o ba ti bi an ba ti wo bakan eyan ti jije
2: o di dandan ke
0: o do wa agbe oda titi ose ti nbo ti eba n pe number yin
2: number
0: mi awon yo tori elomi o ni beere mi
2: ta to fe beere be ni number mi ni 09054578156 le kan si 09054578156 whatsapp number mi na ni
0: oda ko je bi ari mo lo se yi titi ose ti nbo ta tun pade peter ola supo captain peter on loruko temi. Oh, dear.

0: ìbàdàn láyé wà
1: ẹ máa ká lọ
0: ìbàdàn láyé wà
1: ẹ máa ká lọ ìbàdàn ti gbẹ̀yìn yóò tún máa gbẹ̀yìn sí i lágbára lọ́wọ́ ọlọ́run
0: ìbàdàn gbẹ̀mí o ọ̀nà serious ni ìbàdàn gbẹ̀mí
1: kí làwọn nǹkan tẹ́ ẹ lérò wípé ìbàdàn gbà lọ́wọ́ yín láwọn nǹkan tó jẹ́ pé bóyá intẹ́ ẹ̀ lè ṣe kẹ́ ẹ má ṣe ni tàbí tó bá jẹ́ pé ìlú nílé lọ́run ò lẹ bá wà bó ṣe ṣe pé ẹ bá sì máa ṣe.
0: Tó bá jẹ́ pé ìlú wa ni mo wà ẹ lè yájú sí mi o.
1: Chai.
0: Ọba ni mẹ́ra ọ̀jà ni mí. But ta ló fẹ́ gbìjà mi ń bàdàn? Nobody. Mo wá máa ń wá ṣùgbọ́n àti mo ti mo kúkú mọ̀ ẹ́ pé wọ́n máa mọ̀ pé òní mí.
1: Ìbàdàn náà ìfiràn.
0: Mi wá kọjá yìí.
1: Ìbàdàn náà ìtọ́ yàn bẹ́ẹ̀ yàn ò bá tọ́ Ìbàdàn. Ṣé bí ẹ̀yin nísìsiyìí tẹ jẹ́ Èkìtì this way màmí ẹ ní sùúrù o. Ṣé ẹ wo ni ẹ à ń ṣàlàyé ọ̀rọ̀ náà ni pé Èkìtì this way. Ẹ tẹ jẹ́ Èkìtì this way nísìnyí. Ṣé àwọn pé ẹ mọ̀ wọ́n ara yín. Ṣùgbọ́n gbà mí tó bá yẹ pé ẹ bá fẹ́ kọjá yé yín tẹ́ ti gbàgbé wípé amúyín wá sí Ìbàdàn
0: ni.
1: Ṣé oyè yín
0: ni wọ́n á wò mí ń bàdàn wọ́n gbé mi wá.
1: Rárá wọn wàá wọ̀nyí wọ́n gbé yín wá.
0: Òun náà ni mo sọ.
1: Pé wọ́n gbé yín wá sí Ìbàdàn ni. Ìyẹn ló jẹ́ pé tí ẹ bá fi fẹ́ kọjá ààyè yín níbi
0: tí. Ẹ fẹ́ fi mí sí place mi.
1: Pé ààyè yín o ni.
0: Ààyè mi rèé o.
1: Kò ní jẹ́ ti bàbá tọmọ.
0: Kó má làálà o. Ẹni serious note ó yẹ kí wọ́n lè fi mí ṣe nǹkan kan bá.
1: Bí kí ni?
0: Àtúntò bá sọ pé kí wá jẹ́ deputy governor mi sá.
1: Ti bo.
0: Ìbàdàn náà.
1: Ṣé jí bíbọ̀ lẹ́fẹ́ àbí yíyan.
0: Àbí dín
1: bí. Àbí dín bí.
0: Ìbàdàn is a great place, honestly speaking, it's just a period.
1: Olúwa ṣeun torí ìjọba àsìkò wa. Àkókò. Kí ni àmọ̀ràn yín?
0: Ok.
1: Fún àwọn òbí. Kí ni àmọ̀ràn yín? Fún àwọn ọ̀dọ́. Kí ni àmọ̀ràn yín? Fún àwọn akẹgbẹ́ yín lẹ́nu iṣẹ́ olùkọ́. Lẹ́nu iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. Màmá ká tiẹ̀ bá wá ní pé ńgbà tẹ fi iṣẹ́ olùkọ́ lẹ̀ ká ní ẹ bá wá fẹ́ ṣiṣẹ́ mi iṣẹ́ wo gan ni bá wúyìn gan tẹ́ ẹ bá tún padà sí láti ṣe.
2: Aṣojú ni ká gbé sí rédíò mi 32 FM ti wà òkè. Ọ̀nà rẹ́bù ní ife ẹ̀yẹ àgbáyé trọ́fì kan wà fún àwọn ọ̀nà rẹ́bù.

0: ilé yin lọ́nà tìgbàlódé tẹ́ ó sì máa sanwó padà díẹ̀díẹ̀ fún oṣù mẹ́fà. Paint your house now, pay later. Premium quality ni irúfẹ́ ọ̀dà tá à ń pèsè. Iléeṣẹ́ Dotac Paint. Ẹ wá ra form láti bá wa dòwò pọ̀.
1: 40% fẹ́rẹ́ lowó tẹ́ kọ̀ọ̀kan san sílẹ̀. Dotac Paint yóò kó gbogbo decorative paint àti painter tí ó kun ilé yin wá pẹ̀lú àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ pé oṣù mẹ́fà lẹ́fù san owó ilé tí Dotac Paint bá bá yín kùn padà.
0: Láì ní èlé kankan lórí, chájìsì wa fún ṣe díẹ̀díẹ̀ ọ̀yàtọ̀ fún ti ẹni tó fẹ́ sanwó tán lẹ́ẹ̀kan náà.
1: Paint your house today, pay comfortably at 0% interest rate. Ẹ̀yin náà wá jẹ nínú àǹfààní yìí kó tó kásẹ̀ nílẹ̀.
0: 0703368-4345 0703368-4345 A ó máa retí yóò.
2: Honorable, ní ife ẹ̀yẹ àgbáyé, trophy kan wà fún àwọn honorable.

0: ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àríntàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: ọ̀rọ̀ tí bàbá yìí ń dọ́gbọ́n sọ yìí ìpẹ́ tó ọba rẹni tó ìpẹ́ kọ̀ wà ọ̀ráìt
1: ògìdá
0: kì í jẹ́ ẹ fẹ́ máa ta fàmọ́ ọ fẹ́ máa sọ fún ọ pé òun fòun kọ́rọ̀ sọ ìgbìrì pàdé ọlọ́jà pẹ̀ lásìwín nìyẹn ìtumọ̀ ẹ̀ nú o.
2: ìlú kéré gbé ewu rẹ lé akọfẹsẹ
0: ẹ lọ dára papọ̀ mọ́ mi nìkan ní ìbánidọ́rẹ̀ iléeṣẹ́ wa ẹ̀yẹ nìkan ní facebook tọ̀dọ̀ wa bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ rí mi ń bẹ̀ life and direct ọmọ akíbọlá. Any 32 FM 9.

0: gbà bó bá yá.
1: Ọgá
0: alárẹ̀rẹ̀. Bí a bá dọ̀ bẹ́ẹ̀ dé lọ́rùn tí wọ́n dùn.
1: Olúwe ìrọ́kọ̀ wọn.
0: Wọ́n lè ní ẹwù yó. Wọ́n lè ní ẹ lọ́rẹ̀ mú mi gbọ́ náà fi bó gbogbo awọ ara rẹ̀. Yan ọ̀run ti ń bẹ lára rẹ̀. Bí a bá kun ẹran yẹn tán. Ẹni tí máa dùn mẹ́ẹ̀ nínú ẹran. O ò lè rí láyé.
1: Ọba ìjìnlá.
0: Ìyá làwọn tó yẹ yé pátápátá. Wọ́n làwọn bá mi ní kí wọ́n kún fún làákàyà tọ́gbà àti máa tó yé.
1: Sìnkú ìrókò nínú oko.
0: Ìyá fi máa sọ pé àgbàlagbà tó bá ní kọ́ mọ éke. Kọ́mọ̀dé kàrà. Wípé ẹ lọ ṣàlàyé fàgbàlagbà náà pé yóò fa pẹ̀rẹ̀ pọn mi. Yóò ti yẹ yín báwo. Ṣùgbọ́n ni tí wọ́n tún ní ọwọ́ ọmọdé ò tó pẹ́pẹ́. Àgbàlagbà náà wà kèrègbé. Ẹ̀ka àlẹ́mọdé o. Weekend ni Saturday.

0: wọ́n ní màláíkà òun wá kọjá lẹ́nu ọgbà àlejò náà wọ́n wá lóhùn rí tí wọ́n kọ ọbẹ̀ lọ wájú ṣètánì wípé wọ́n kọ kinní kan sẹ́nu ọgbà àlejò náà o
1: ojú ẹ̀ náà kì í fa
0: àwọn oníkinní ọkọ̀ ọbẹ̀ ó ní wọ́n kọ ọbẹ̀ wípé ẹnìkan ṣe ọlọ́run ọba fún ẹgbẹ́gbẹ̀rún ọdún ọlọ́run ọba ó ṣe àlàáká rẹ̀ dàrú àwọn àbòsí tó dáa tí ń bẹ lára rẹ wọn ni tí ó sọ fún màláìka ni pé tẹwọ ẹ a ṣàdúrà fún ọrú àwọn ti kú òfà wọn tó ń gangan lọ lọ́wọ́ wà làákà tí ó lè dànù lọ́wọ́ ní àlàákà ìmí àti yíò ọlọ́wọ́ lọ́wọ́ ní ọlọ́wọ́ ní sọ pé òun ṣe mọ́nú ayé ìmí àti à ń bẹnu ọkọ̀ òfurufú ni ọba yẹn ọmọ fìṣọ rẹ ṣọ wa à ń bẹ lórí ìtilẹ̀ ẹlẹ́ ni àwọn ọkọ̀ ojú omi ni ọmọ akíbọlá yálà bọyọ kadà níwọ tiẹ ń gọ ọba àmì ọmọ fìṣọ rẹ ṣọba ẹ káàlẹ ẹ kú lémọdé o nbẹ báyìí agbowó a ti wà ní 10:45 lọ láìkì lójú ọpọ facebook jẹ rọwẹ mẹ tó lọ ṣí àdáadáa lójú ọpọ facebook náà fi kọmẹǹtì ẹbẹ jẹ ìrìn dáadáa.
1: Ibi ìjà ni kò gbọdọ̀ pé ibẹ̀ ní gbé.
0: Ẹ máa tara ṣàṣà máa bọ̀ wá bá mi lójú òpó Facebook ilé iṣẹ́ wa.

Gbogbo wọn pátá ni mo fi kí yín. Gbogbo àwọn tá a sì jọ wà lẹ́nu iṣẹ́ náà lálẹ́ yìí.

0: torí pé ẹ lè sìnkú alágbà.
1: Ó dàbí ẹni tó lọ.
0: Kàkà kí wọ́n dínà má gbàrá.
1: Ó pẹ́ ló yẹ̀rú abudu òótọ́ làwọn.
0: Ọmọ akíbọ́lá wọn lànà fún ni.
1: Àmì lọ bàtà tá inú kan làwọn ń
0: lọ. Bá àjọkùnrin bá àjọbìnrin.
1: Kò mú kan mọ́ kan.
0: Ọjọ́ máa dámọ̀ ọjọ́ máa wà wú.
1: Kọ́rẹ́nsì
0: kí wọ́n ti lànà.

0: Facebook kan mo pọ ma ki bola ni fun da le
1: na eni to ba
0: si da da
1: to mo si se mo ise to fo ko ni se
0: mama Elizabeth omo class yi ni yin e ba si are jo lo fa
1: eni to ba le tinu eni to mo si se mo ise to fo ko
0: deri bi gbegan ma ololufe eto ni o ba si are ko lo fa anti aduke je rowo re nbe amulele
1: ah e je ma gbe o si ra won
0: Olóyè Ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ má dáwọ́ dúró láti ṣí àkíní. Ẹ bá ṣe ń ṣí à náà ni ẹ máa fi kọ́mẹ̀ntì sí o. Gbogbo nǹkan lọ́wọ́ bá mi gbé kalẹ̀ pẹ̀lẹ́tò.
1: Tó ṣe fẹ́ mi kọ́
0: ẹ. Ẹ wò bọ́ lọ́wọ́ bá mi ṣe dá.

gbà náà. Àwọn tá a wá jọ ń gbàdúgbò ni a wá lọ sọ fún màmá tó bí mi wípé ọmọ yín báyìí báyìí ló ṣe lónìí òun bí wọ́n ti ṣe kinní patí tí wọ́n máa ṣe skul wọn ní fàṣìlómà àmàdíà o màmá tó bí màmá mi kàn pè mí ni. Ìpé kí n wá o wọ́n sọ fún màmá rẹ̀ wọ́n báyìí wí fún màmá rẹ̀ ṣẹ́ tẹ̀ ń ṣe yìí o yóò fẹ́ rí bí iṣẹ́ tó lé o. Sì ní rán bí yóò bí kó kéwúkọ̀ kàwé ní ń bẹ lọ́kàn rẹ o. Ẹ wá wo support tí mo rí lórí iṣẹ́ yìí. Ìyá tó bí mi náà ni o. Ìyẹn ni mo fi wá ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Mo ṣe ń kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ni mo ń kí wọn dé. Ògbómọ̀ṣọ́ ògbómọjúgun. Wípé ìrìn ayọ̀ tó bá mi ní kọ́pa ẹ̀kẹ́ wa lánàá. Rọ́pọ̀lọpọ̀ ẹlòmíì nígbàgbọ́ pé pẹ́kẹ́ kankan ò lè mì mọ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí ẹ kó lọ. Àmọ́ torí wípé àwọn agbófinró orílẹ̀-èdè yìí àtàwọn aláṣẹ àti àwọn ìjọba orílẹ̀-èdè yìí lápapọ̀ wọn ò dáwọ́ dúró. Níbẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa náà ti máa rí wípé síkírítì lórílẹ̀-èdè yìí ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Gbogbo àwọn ọmọ ọ̀hún ni wọ́n dá padà lánàá pátá. Gbàtà kọ́kọ́ ń wo kinní lórí ìṣọṣọ́.

òun gan lónìí. Gbogbo àwọn èèyàn tán lókọ lókì ti lọ ń wò wọ́n nílé ìwòsàn tí wọ́n wà. Wá kí gbogbo wa lápapọ̀ o. Wípé ọba mi tó kọ́kọ́ gba omi jẹ́ lójú wa lórí ọ̀rọ̀ àwọn ọmọ òun. Tó sì tún wá fi ẹ̀rín sẹ́ẹ̀kẹ́ wa padà. Kò ní jẹ́ ara burú lórí àwọn èso wa o. Wá kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ́ńjìnìà Olúwa Ṣèyí Mákindé Abiodun. Wọ́n kú àfọmọ nìyẹn ṣe o. Orípò tí wọ́n ń pe ń pò lórí ìṣepò kéke. Lomi ti wíwá ta wà ta ilomi ti wíwòrò wòrò. Òṣèlú wọn fi á ṣe. Wọ́n fi á ń play politics ni. Ọ̀yẹ́ lomi délẹ̀délẹ̀. Orílẹ̀-èdè Norway. Wọ́n ti gbá àmì ayò kejì wọlé o. Àmọ́ wọ́n máa dàbí ẹ̀pá mi ayò yẹn fẹ́ mú kọ́nù ń kọ̀ ọ̀dà ni. Everything lọ rẹ̀ wo fi àrùn fún ẹnìkan àti Elbert Haaland. Wọ́n ti jọ kọlura wọn gbà. Gbà àtàjọ kọlura wọn lẹ́nìkan gbá bọ́ọ̀lù sí nẹ́ẹ̀tì. Ìyẹn nínú ọmọ Norway. Everything wá lọ rẹ̀ wo bígò ni bígò kọ́ o. Bàbá rí bí ìṣẹ́jú méjì sí ní ìṣẹ̀yà àmọ̀. Ẹjọ́ dọwọ́ ló níbi 25 after. Máa kí Bọ́lá kí n ṣí ojú òpó lẹ̀ fún yín yányá. Ó ń pọ́ lójú òpó social media lánàá. Gbọ́ àwọn èèyàn ni wọ́n ń wa mọ́tò fẹ̀rẹ̀ tí wọ́n ń jó lọ́gbọ́mọ̀ṣọ́. Àtọlọ́kadà. Nínú kálukú ń dùn ọba mi ó ṣẹ́wọ́n. Má jà rírú ẹ̀ mọ́ lórílẹ̀-èdè yìí. Má jà pàdé irú ẹ̀ mọ́. Orí mọ̀mọ̀ pa gbófinró bí wọ́n bá kọwọ́ bọ nǹkan bí wọ́n bá fẹ́ ṣe. Wọ́n ṣe débi wípé yóò nítumọ̀ àpẹẹrẹ ó sì wà nù ẹ̀. Má ṣí àdáadáa lójú òpó Facebook. Sì máa láìkì níbẹ̀ o. Kọ́mẹ̀ntì rẹ náà mọ́jú gbé. Àwọn á ń bi ọ́ pé tòwo lọ̀ ń gbọ́ lọ́wọ́.

0: Hello? Hello? Oja, oja, oja. Láàrin òun kọrin. Olórin tó dólórin mà. Àwọn àwọn tí a máa ń gbá bọ́ọ̀lù. Bọ̀bá bèrè lọ́wọ́ fúbọ́là mi. Wípé Messi or Ronaldo. Ní ìtò yẹba yé tánú wọn yóò ní ta ló ń bánú ẹ̀ méjèèjì. Ó túmọ̀ sí wípé wọ́n máa pọ́n ẹ̀ méjèèjì ogo ni wọ́n. Hello.
1: Hello, Akinwola.
0: Ẹ bá ká lẹ̀.
1: Ẹ bá lẹ̀ o.
0: Orúkọ yín àti ìbọn lẹ ti ń bá mi sọ̀rọ̀.
1: Ó lè tó ọkọ mi ní dáadáa odó yan.
0: Láti.
1: Láti òpó yẹ ọ̀sà.
0: Ẹ ń láì kíkiri nǹkan sí yín láà.
1: Àwọn kò sí yín lápọ̀.
0: Ẹ sọ pé
1: ọmọ wo ni sọnu.
0: Ami ọlọrun ami ọlọrun ami ọlọrun.
1: Ọmọ aráyè mi sì yìnbọn.
0: Ami àtẹ̀yìn náà ami àtẹ̀yìn náà.
1: Ẹ ṣe o, ẹ pé tó.
0: Ẹ ní bàjẹ́ ṣeun.

0: 0809 7 odometa 949 +2349 062 odometa 949. Ẹ jẹ́ ń rí pé yín yáyáyá. Bá a ṣe jọ kàdé aago méjìlá rè. Ẹyẹ kàn mọ́ jọwọ́ yín ó dúró lójú òpó Facebook. Ẹ ṣí àkọọ́lẹ̀ bìsà bìsà bìsà. Ẹ fi kọ́mẹ̀ntì bẹ̀ kó dúó kákáráká. Sílẹ̀. Hello. Hello, ẹ káàlẹ̀. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàlẹ̀ sá o. Yes, ẹ yín rédíò yẹn lẹ́wọ̀.

0: Hello.
1: Hello, olùkọ́ wa.
0: Ẹ kalẹ̀.
1: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
1: Ẹ kú sojú wọlé o.
0: Ẹ náà káàbọ̀ o, ẹ kú tẹ́tí sí o.
1: Ìlétúlé fọ́ọ̀mù lójú.
0: Mo gbé túlétúlé wọn ní ẹ̀mọ́ tó gbà kéde. Hello.
2: Ọjà. Ògbọ́lá káre èdè bó jẹ́ tó lórí olókùúró.
0: Ẹ jẹ́ ń gbà pé èèyàn méjì péré sí. Hello. Bàbá yìí, ẹ̀yin lẹ́ni yàrá yín ò jìnà síra wọn.
3: Dóri tí a tiẹ̀ ti wà nílé adé.
0: Eba. Hello.
3: Láyà àtàwọn olóyún ẹ̀dá náà ni.
0: Ṣé bẹ́ẹ̀ ni? Àmì Ọlọ́run.
3: Ọmọ ayé ò ní sí ọgbọ́n.
0: Àmì Ọlọ́run.
3: Wọ́n ní pé wá wí jẹ́ o.
0: Àmì odó yẹn bàbá.
3: Ọ̀rọ̀ yóò dayọ̀.
0: Ẹ bá ń kíyà.

0: Oluwawa mo pàṣẹ Ọlọ́run ó gbẹ̀sà Ọlọ́run ó jà fún mẹ́ Ọlọ́run ó jà fún mẹ́ Ọlọ́run ó jà fún mẹ́ Ọlọ́run ó jà fún mẹ́ In the name of Jesus Engineer mo fẹ́ padà wọnú àdúrà ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà nbẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel mo wá láti Ìjẹ̀bú òde mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí ní December 2024 wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdá mẹ́wàá ká san fún oṣù mẹ́ta so láti December yẹn mo sanwó March so mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní last year yẹn Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi ó jogún under kan ṣáà fún mi ó tún jogún pick up kan fún mi so mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé so gbogbo bí mo ṣe ń san ìdá mẹ́wàá Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po ìdí ẹ̀rí mi nìyẹn.
2: Ẹ̀kẹ́ hallelujah ṣe rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn once you are obedient ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ̀ sì gbọ́ràn ẹ̀yìn ó jẹ ire ilẹ̀ náà ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyàwó fún ọdún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ.

0: the Lord.
1: Hallelujah.
0: Praise the living Jesus.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Mrs. Taiwo Oshobu.
2: Láti
0: Sagari Estate. Mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run pé látìgbà tí mo ti gorókè, ọ̀pẹ́ mi túbọ̀ ń lékún sí lójoojúmọ́ ní gbogbo ìgbà. Nígbà ìjẹ́rìí mi ni pé gbogbo ìgbà tí mo bá sọ̀rọ̀ kẹ́yìn, màá sọ fọ́lọ́run pé ọ̀kadà tí mo ń gún ọ ti sú mi o. Mi fẹ́ máa náwó mọ́tò mọ́, mi fẹ́ máa náwó kadà mọ́. Mo fẹ́ mọ́tò tèmi sẹ́. Ṣé bó ló pé sáwọn òjò ń pè jẹ́gẹ́ mi náà nẹ́rìí, gbọ́dọ̀ nẹ́rìí bí báyìí ṣe, gbọ́dọ̀ fi mọ́tò ṣe sẹ́ni. Mo dúpẹ́ lọ́lọ́run jẹ́ ni pé mo ra mọ́tò tuntun.
1: Ẹ̀kẹ́ hallelujah! Yorì ohunkóhun tó bá bèrè lórí òkè yìí, ṣáà ní ìdánilójú pé dandan Ọlọ́run yóò ṣe. Ohun tí wọ́n náà bá bèrè lónìí lórúkọ Jésù wàá rí ìgbà. God bless you, my sister.
3: Mo ń gbàdúrà fún ọ.
4: I pray for you.
3: Ní ọ̀nà tọ́lọ́run ò tí gbà jà fún ẹ rí.
4: In the world of December 421.
3: Ní weekend yìí.
4: This weekend.
3: Ó máa jà fún ẹ.
4: Yes, yes, yes. We fight for you.
3: Nínú jíjà fún ẹ.
4: We fighting for you.
3: Ní ìtẹ̀síwájú lọ ilẹ̀ lérí wa.
4: Is where you can get your promise
3: land. Àfi ọjọ́ tí Pharaoh kú.
4: Until the day Pharaoh died.
3: Na mẹ́ṣọ́lì tẹ̀síwájú.
4: The first place we pray for.
3: Ní ìrìn àjò Kẹ́nání.
4: In the journey to Kẹ́nání.
3: Ìwọ náà bó ṣe ń gbọ́ mi.
4: You just hear me.
3: It become better for me.
4: There's a place you are about to be taken.
3: Agbára àwọn ọ̀tá. Akẹ́lódì
4: ẹ̀. But both are enemy binding.
3: Both physical and spiritual.
4: Nígbà tẹ̀mí.
3: They hold you down.
4: Wọ́n di ẹ̀ mọ́lẹ̀.
3: They say you are going nowhere.
4: Follow them because they.
3: Mọ̀ bíbélì wípé.
4: Bàbá mi ṣe.
3: Olùgbàlà rẹ̀ lágbára.
4: Your redeemer is
3: strong. Ní gbígbà yóò gbà
4: ọ. He's saving you, he's saving you.
3: Gbogbo ọ̀tọ̀ sọ́wọ́ papọ̀.
4: How God has joined hands.
3: Mo wọ Májẹ̀mú Psalm 68.
4: I am not coming out of Psalm 68.
3: Fún ìtúká gbogbo.
4: For them to be scattered.
3: Anywhere they gather.
4: Lọ tọ́jú kọ́ra jọ.
3: To stagnated your life.
4: Wọ́n dá ayé rẹ̀ dúró.
3: They will scatter.
4: Ẹ
3: bá ń wá gbogbo tó ní business la. Ẹ bá ń wá àwọn tí wọ́n ní kárìà la.
4: Don't have big career.
3: Ẹ bá ń wá àwọn tó ń ṣe ní ọ́fíìsì la.
4: Don't have to work in the promising offices.
3: Wípé àkókò tó.
4: That is time.
3: Tí wọ́n fẹ́ fẹ̀ sí.
4: For them to be
3: alive. Orí Májẹ̀mú Psalm 1 yẹn náà ni mo wà.
4: I've seen that coming out of Psalm 1.
3: Lẹ́ni pẹ̀lú Psalm 24.
4: Psalm 24.
3: Àti 126.
4: Psalm 126.
3: A fi 20 kun lẹ́nu.
4: And 2022.
3: Ilẹ̀ gbọ́dọ̀ gbọ́ tiẹ̀.
4: The
3: earth
4: must
3: hear you.
4: Ti
3: Olúwa
4: nílé
3: ọ̀rọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀
4: màdàbà
3: ní àkàdà mo ní ọjọ́ méje fẹ́lẹ̀ yóò yóò dà fún wa fi ọkàn sí ọ̀sẹ̀ tí mo ń pa yóò yóò dára fún
4: wa
3: wá gba àdúrà
4: eléyìí
3: orere tó jẹ́ tèmi tí ń bẹ lágbo àwọn ọ̀tá jáde wá ò ní dúró sójú kan lọ́ọ̀tún lọ́ọ̀sì every good thing that belongs to me in the camp of the enemy. Come for, come for. Mo gba orere to je temi. Mo gba oyo. E soro.
4: Malaba.

0: Àwọn kan ní oyún ilé kíkọ́.
1: Some have business of
0: business. Àwọn kan ní oyún company tó fẹ́ dálẹ̀.
1: Some have the big companies
0: want to buy. All these things has been suppressed.
1: Àwọn tó wá tẹ̀mọ́lẹ̀.
0: And tied inside of
1: them. Wọ́n wá tẹ̀mọ́lẹ̀.
0: Àwọn tó ní idea company.
1: Look at them on the high company idea.
0: Kò kúkú rí ṣe.
1: He cannot be.
0: Mo lu agogo.
1: I see the best.
0: Gbogbo rere tó ní lọ́kọ̀.
1: Every good thing you can see.
0: O máa rí ṣe. Ẹgbàdú
1: eléyìí
0: lágbára ìdájọ́ tí wọ́n ṣe nínú òkùnkùn tó lé aláàánú lálára olúwa tú ìdájọ́ náà ká eléyìí ní ìdí ìgboyà ìdájọ́ ibi níbi tí wọ́n ti gbọ́ tẹnu
1: mi
0: tí wọ́n ṣe ìdájọ́ tí mo wá ń jẹ̀yà ẹ̀ olúwa ẹ fa ìwé ìdájọ́ yẹ̀yà oyoyo. Ascend, Maya, get up, Rabia, Santa, Wale, Bale, get up, Rabia, Leasada, Ekakada, Rabia, Lepojada, Baruaha, Elia, Manali, Kinda. Olúwa fọ ìwé ìdájọ́ náà yá.
1: Olúwa fàyà. Olúwa fàyà.
0: Olúwa wa. Ẹ ò gbé ọwọ́ ọ̀tún ẹ lé orí. Wọ́n ní sọ tẹ́lẹ̀ mẹ́ta. Àṣẹ mẹ́ta. Sí orí ògo yìí. Ayayayayayayaya abalẹ̀ abasada. Orí ògo re. Àṣẹ mẹ́ta ni. Gbogbo ẹ̀yin tẹ́ ní orí ògo. Mo gbàdúrà. Orí ògo rẹ
1: yìí.
0: Kò ní gbọ́ fawere. Ní abayasa.
1: Tó
0: bá ta orí èèyàn lọ́fà wèrè.
1: If the sugar and arrow of
0: his family. Tó bá ní kò mú gbàdẹ̀ máa má gbọ́n.
1: You want to do this to be doing
0: that. Tó bá ní kò lọ́wọ́ gbàdẹ̀ máa padà
1: sẹ́yìn. You want to move on to be going backward.
0: A man take wrong step.
1: You be taking wrong step
0: at the right time.
1: Ní ìgbà tí ó yẹ.
0: Àwọn nǹkan tí ò yẹ kó ṣe ni ó mọ̀ ṣe. Gbogbo ọfà tó ti wọnú orí
1: ẹ̀.
0: Tó fi ń ṣe àṣìṣe tí ò kọ́ mọ̀. Ọfà yẹn jáde. Àṣẹ kejì rẹ̀ sí orí ìgbà ìwòsàn. Gbogbo tó ń pè ní bad luck. Nínú orí ó yà gbiná. Àìlí kìí dábà. Gbogbo tó ń pè ní bad luck. Nínú orí mi nínú orí ẹ̀. Gbogbo tó ń pè ní bad luck. Kò sí impossibilities.
1: Kò ṣeé ṣe.
0: Kò ṣeé ṣe. Failure. Nínú orí kò mà gbiná. Orí gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. Gba ìwòsàn. Indani bọ̀dọ̀. Wọ́n gbé ẹlẹ́kẹta. Kó tó di ọ̀dì tàti
1: oṣù.
0: Wọ́n á kí ẹ kú orí rẹ̀. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Orí rẹ̀ gbáre. Ó gba ìrànlọ́wọ́. Ó gba ayọ̀. Ó gba ìdìde. Orí yìí o. Gba ire o. Gba ìrànlọ́wọ́. Gba ire o. Lórúkọ jẹ́.
2: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ́ ń wòye mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé wọ́n fi ara ni mí bẹ́ẹ̀ mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi torí mo wá sí orí òkè ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ. Mo kàn mọ́ ń gbọ́ bàbá ní àràárọ̀ ni ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún mo wá sọ fún Ọlọ́run orí òkè ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sáàmù òjò authority. Ọlọ́run kọ́ ilé fún mi. Ó dẹ̀ tún ra mọ́tò bí dáàdì fún mi.
0: Lẹ́nu ọdún kan.
2: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29 ni ló ra Big Daddy ti àrọ́bà ni Ọlọ́run rà fún mi.
0: Ele ipo o. Nawo ọ̀tún ẹ ókè o. Second pray for everybody. Àwọn ìyanu gbá ń kọ́gbù. Lórí ara ẹ lórí àmọ́ ó yàgbà testimony yìí